0: with. Ọmọ ṣàmú mi látijọ́ Sunday yẹn. Monday náà kọjá, wọ́n ní pé ọ̀nà tí ń là, ìgbà tó yá ọ̀nà ṣáàdì, ọba transfer mi lọ sí another place. Wọ́n ní pé ọmọ ṣe CS fún mi. Mo ṣáà ní gbàgbọ́ pé Ọlọ́run bàbá lábíamu, màá lọ láyọ̀, màá bọ̀ láyọ̀. Òróró bàbá lábíamu ẹ̀, màá lò, màá mu omi ẹ̀. Ngba to pe 4 months mi o lo clinic mo omi baba labia mo ma mu gba eni to fun mi loyin o ni ko sowo gba ti mo de bi mo tona o sa lo mo pe daddy gba dura fun mo ni pe ma ra anu gba mo ni mo ti gba akara ni mommy mi nta mo sha ni gba gbon pe iyanu a sele mo sha dupe lowo olohun pe mo ri omo na gbejo laya talafia
1: ti ope mi ri ya oko wa da bayi
0: oko ti sa lo mi o roko gba to bi oko mo ojo ko mo lo wa lati gba yen mi o de ri mo iya mi lo nti gbogbo atawon aburo mi
2: be to wa lojo iko mo
0: o wa o de lo
1: o wa woju omo
2: ise wo lo nse
0: olohun dj
2: okay dj
0: lati gba yen mi o de ri mo
2: ara dj ile se ba on to se ba yen ni
1: chiki chiki chiki chiki chiki chiki chiki
2: be o da na lojo to se ko mo
0: o wa lojo ko mo leyin gba yen ko de wa mo ko mo bo mo se nje bo mo se ko da na o
1: e pe
0: mo pe ko gba ago mi gan mo bayi
2: ko gba ago mo
0: ben
2: what eni kan so ko ga o omo tawon kan wa kiri eni kan bi mo gboju un video sa lo e mo pa kan wa o ra mo sa lo obirin ni abi
1: ọkùnrin ni DJ bí o
2: gbogbo tẹ́ ń sọ ìṣọ́mọ ìgan mọ̀
0: mo máa ń sọ̀rọ̀ sí létí
2: pé dádì ẹ ti sá lọ
0: bẹ́ẹ̀ ni mo sọ fún o kọ́lọ̀ ń fi àánú mi sí lọ́kàn
2: ọmọ ìwádìí ńlá omi ìyá DJ wàá wa máa gbowó yìí kò lọ máa tọ́jú ẹ títí tìgbà tí DJ Michael máa yọjú kó mọ owó
1: yìí dọ́là rèé o
2: gbogbo ẹni tí ó ṣe àìfún ní nǹkan kan
1: yóò ta ìyá lọ́mọlọ́mọ
2: oh my god ìrànlọ́wọ́ ó máa yọ sí ọmọ yẹn
1: amen
2: gbogbo ẹ̀yin tẹ́ ìta ọmọ yẹn lọ́rẹ̀ ẹ lọ pàdé aláàánú
1: amen
2: tó bá ń gbọ́ irú eléyìí la máa rí gbogbo ìjọ olókòwò jọ èmi ò rí irú ẹ̀ rí o wọ́n ń ṣàánú ní ṣọ́ọ̀ṣì o máìkò sílẹ̀ lọ́n kò dání mo sọ
1: ẹ dà sílẹ̀ lẹ̀ inú náílọ̀ yẹn ò lè gbà
3: wá o mo lẹ́kẹ̀rí yẹn náà ọ̀la ní ìfọ̀ ó ní àwọn kóró mustadi tí mo kó wá láti orí òkè kóró mustadi ẹ ló máa dà sínú òróró tó bá ń gbé bọ̀ bọ́ọ̀lẹ̀ ní bọ́sọ̀ tó wà ní ìfọ̀ ní ògùnṣe ní bọ́sọ̀ yẹn sọ fún alọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn fàkẹ́yẹ ago mẹ́sàn-án ni o wà á ríre gbà tọkàntọkàn ni mo fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń dá ọ̀rẹ́ láti jẹ́ kí ètò ìkó máa tẹ̀síwájú ọwọ́ yín ò ní relẹ̀ o ọ̀rẹ́ ti tèmi mo fẹ́ kẹ́ ẹ ṣe ní gbòógì kò dẹ̀rí wípé ọwọ́ rẹ wà nínú ọ̀rẹ́ ti tòní tóró ní àwọn ìlú àtàbúlé kan tá a sì ń gbé tó rédíò yìí lọ kò sí iye tó lè fi ránṣẹ́ ọba tó rán mi níṣẹ́ yóò bùkún ọ ọwọ́ tó fẹ́ fi dá ọ̀rẹ́ yẹn tètè tẹ̀síwájú kí n gbàdúrà sí ọwọ́ ìlórúkọ yẹ wàá fi gba eré ọmọ rẹ ìbùkún àgbọ̀gbẹ ó yẹ ìwọ náà kó bẹ̀ sí ká láti èní lọ wàá dẹ̀ gèrè ọmọ o jésù olúwa màmá mo ní kéde pàtàkì fún àwọn tó wà ní ata àti agbègbè rẹ ìfà kò síbi tó yẹ kó wà tí ó yẹ kó jàfà ní ohun tí mo fẹ́ sọ yìí ìsọjí ìta gbangba fẹ́ tẹlẹ̀ nílùú ata nílùú ata ní ọ̀la mo ń bọ̀ ńbẹ̀ pẹ̀lú gbogbo àwọn ọmọlẹ́yìn mi jésù ló ní ká bẹ ìlú lẹ́wọ̀ ní ọ̀la ẹ̀mí ọlọ́run dẹ̀ ní kí kó má tù wá fún àwọn tó bá máa pàdé mi níbẹ̀ kí n dẹ̀ á fún ọ ní ọ̀fẹ́ káde sórí lọlé prophet tó pé bàbá revelation ń lólùgbàlejò wà ago mẹ́rin ní ìrọ̀lẹ́ ọ̀la ni sà tó bá ti dé ìlú atan bèrè fún atan asárodi primary school ibẹ̀ ni wòlíì rẹ máa wà ní ìrọ̀lẹ́ ọ̀la ọlọ́run bàbá alábìyamọ o
4: ààyè ló wà.
5: Hello, hello, prophet 090 60 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 fàkẹ́yẹ emmanuel ló máa gbé jáde first bank.
3: Abiyamọ o a ò ní máa bọ jẹ mọ.
6: From Lagos, this is
7: your
4: This is Jordan 105.5.
6: Station with a voice for entrepreneurs.

0: omi e so won so pe oluwa
1: oluwa
0: anu le se
1: anu
0: anu le se
1: anu le se
0: sanu me lori oro yi o kera anu ba ti teleri la oya dua
1: o jesu o ko jesu o ko jesu emi mi mo
0: da wa pe se wa da la ka wa da dua
1: anu le se
0: awo to fe gba lo so mo pe anu ni anu la fe fi bere fun e fi kale ko mo ni ka on da lie no bible yi bibeli pe ki se ti awon ti o fe eyan le fe ko mo ri lo se ni lo ka fa awe ti number 2 ka fore ti possible be ni fore ti pe oruwa mo se didi e mo se didi awe mi mo se didi bere mi je ra anu ba so pe oluwa
1: oluwa
0: e fanu sile ko wo
1: e fanu sile ko wo
0: ya adua
1: o ko jesu o ko jesu o ko jesu e mi mi mo
0: akabura huta kuti ba o
1: na wo oluwa
0: e fanu
1: sile ko wo
0: e sile ko wo
1: ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ti ko si n tolohun o le se ko de si n ti o le so de la ta anu ba ti dide woman yen ni daddy mo leri mo wa wo eleri iwe iwo le emi fara mi mo gba eri lowo mo ni kilo sele o na ara awon te fun 10,000 john o ni ara awon lo mo wa pa se mo wo if you want make a ginger give me key cuz he's a full 10,000 I say awo e ti yi pada ni I said that won't today e wo e mo je n soro ju o ya wole
2: oruko mi ki kele mata mo wa lati woro o se yen pe won fi baba fun ami owo empowerment ni last year baba se bi baba won fun ami owo empowerment last year 10,000 naira mo wa fi se business mo fi erori e mo fi ran mo ni lewe mo lo si poli poli of osun so elekeji ni pe mo ri gain lori ẹni mo tun fi ralẹ igba ti mo fẹ ralẹ mo lọ síbi kan mo lọ ṣiṣẹ mo bá n ṣiṣẹ n bẹrẹ wọn rí pé ibẹ àdúgbò yìí mo láìpẹ bẹ so mo wá fi lọ wo mo ní èlégún ń ta ẹlẹgún ńlá ṣé mo lè ra ilẹ̀ ń bì mo ní kí ló dé mo ní mo lè ra mo ní ilẹ̀ bì òun ọ̀hún mo ní kò sí tó lóun ò lè ṣe mo wá ọlọ́run ṣe bí ọba ábà mi rà torí pé mi lágbára pé ọlọ́run ṣe bí ọba mo gbọ́ kẹ́ni wọ́n ṣábà mi ṣe fà wá ìdí ẹ̀ṣà mo ṣàgẹ́tẹ̀ so ma olúwa má nǹkan tó ti wà lórí ilẹ̀ yẹn wọ́n máa ń pe lóyè lórí rédíò ó talẹ̀ òun talé ọlọ́run ló wà bẹ́ẹ̀ òun fẹ́ rà mo là mo ní eléyìí èmi mo ní pé èmi mo fẹ́ ra ìlẹ̀ yìí pé èmi ló tọ́ sí gbogbo àná bá wù mí wá ṣé ẹ̀yin lẹ fẹ́ ra lẹ́yìn mo lè mi mo fẹ́ ra won ni ise ogaga mo nse mo ni anu mo rigba mo ni ise bye mo nse ise snacks mo nse o ni mo fe fira ile yi so kasa ma follow go bi le se person le won ko se ra le
0: won ni question lori e you give you 10,000
2: then
0: you know you like 10,000 you
2: know at the 50
0: at the 50 that put 10,000 now one more 10,000 see a little bit of snacks now nino it is snacks let it come on us to leave nino it let it go go there and
2: then
0: now same up you know and you need black gate now what I do yo I found only 25,000 do I found 50,000 about little abi
2: 10,000
0: spend 10,000 set the 10,000 set the 25 set the 50 now only 10,000 go there lost his max go there rile go come lo si toli ibe ni o mo mi ta fo mo lo si le we go there graduate add the max se wo add the max pe ko si kankan ko si kankan ko si kankan tori pe won o modu to nkan tan se awon ton ta snacks ton ta ka ton ta su ton ta suya legbe ona wa de ma achieve mi pa ke to kawe a ma se pe ise ni de lo fe ise a ma se wo si lori ise package what you are doing o de ma ni ere bo gbadua e lo ma po si e doji ti doju oni ti awon kan re ni je pe ki le fe bi 10,000 se awon to lo ye dem si value the money o de utilize e e wa wo ere lo ni o ra ile ki si re lasan o ile gidi lo ra o ya olohun ko de ile yen ade
2: ni je se
0: the name of Jesus
2: e
0: lo ma po si
2: amen
0: lo awa so pe oluwa
3: oluwa
0: so wo temi na di nla
3: so wo temi na di nla
0: oluwa
3: oluwa
0: so se mi di nla mo mi lowo
3: so se mi di nla mo mi lowo
0: ko le gbalode fun mi
3: ko le gbalode fun mi
0: ara moto gbalode fun mi
3: ara moto gbalode fun mi
0: gbadua o ya gba iyanu re iyanu ma sele loruko jesu loruko yo o ya gba iyanu re gba iyanu re gba ipade oni ma paje gbogbo bi to ba wa make sure pe iwo na darapo mo ipade toni o wa ni ugele o wa ni Benin City o ne yi make sure pe o wa ni ipade lai o wa ni Port Harcourt o wa Labuja o wa ni Saki o wa ni Sogbo o wa ni Nesa o wa ni Badan abi abi Okuta tabi be lo gbogbo awon branches o tan se ipade Wednesday mo fi sere o to ba wa leko ola Thursday mo fi sere o bi o mi re dani awon alufa ni mo fi asere fun won ti mo adua ti won ma gba loruko Jesu o ma ra anu gba
3: amen
0: o ma ra anu gba
3: amen
0: awon apere gbagbo won se wonder igba ta wa nu awe 50 days ase mama yen o ti wa nu aisan sugbon ninu awe ati adura egbon ti mama ewi
2: sutu ni wa to mo wa ni ijo ni ijo ni leji pelu aisan aso ti pe ri wa wa on time lo fa 1992 for sure ka
0: what time lo fa 1992
2: how far is this para my prayer hypertension stroke and aston lorisirisi ti mo n gbe kakiri for long so mo wa lọ sí patí kan ó lẹ́nu 1 kilo ṣùgbọ́n lára ní ìyàrá ìyá kí ló dé kí lọ sí ṣe bí ọba kí lọ sí ṣe bí ọba mo kàn máa ń gbọ́ mo wá sọ mo nílò gbọ́ nínú ìmọ̀ tó ń jẹ́ lẹ́nu ìmọ̀ wọn bá jù òbí bá ìfọn ọjọ́ ní jọ́tẹ́ àìlọ́dọ̀ ni bó ṣe kò ṣe àṣetẹ̀sí ibi wá ni fún ọ̀sẹ̀ ní ti máa dé bíbá mo fara balẹ̀ mo rí mọ́ ṣe ṣe sáfíìsì ó tẹ̀ mí lọ́hùn inú mi dùn ayọ̀ mi kún jọ ni láti gbà mí bí mo ṣe wá bí mi so dájú wá ṣe fasting and prayer ní december stroke february mo sì kí gan nígbà yẹn náà ó kàn ń wá bí mò ń rójú mò ń wá mo bẹ̀rẹ̀ nígbàgbọ́ mo ṣe ń wá ẹ̀mí nígbàgbọ́ mo lè ṣe kí n máa fún sáfíìsì so dájú wá ṣe fasting and prayer 50 fasting and prayer days mo ṣáà manage ní on the 4th january or on the 2nd mo ṣáà wà n bá lọ sórí òkè n bá lọ sọ àmì síbẹ̀ ní ti ẹ̀rọ kẹ́ẹ̀tì ara mo kàn ṣáà sùn síbẹ̀ sórí ìbẹ̀rẹ̀ mo sùn fún bí a week ara mi balẹ̀ díẹ̀ gbogbo wọn ṣe ń ṣe sáfíìsì mo bá wọn ṣe sáfíìsì from there ṣáà mo ń lo omi mo ń lo òróró mo ń gbàdúrà
4: Ọlọ́run ṣe gba gbogbo ẹ̀ gbogbo àìsàn ara mo ṣe ń rí pé ó ń jáde ní ọkọ̀ọ̀kan
5: láti 1992
4: bẹ́ẹ̀ ọmọ tí mo bí nígbà yẹn ó ti wà ní school tí ń ṣiṣẹ́ báyìí báàkì ló ti ń ṣiṣẹ́ báyìí ọmọ tí mo bí láti ìgbà yẹn mo ṣáà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àlàáfíà ti dé sára mo ti ní àlàáfíà ọkàn mi dẹ̀ ti balẹ̀
5: ayé mi sí ọlọ́run ṣe bí ọba
1: bọ́wọ́ sórí sọ pé olúwa mọ jẹ ẹsẹ o ṣe mí
3: ṣùgbọ́n
1: tá a bá rí ọfà
3: tí
1: ń bẹ lára mi ọmọ mi àbí aya mi sọ pé mo pàṣẹ lórúkọ jésù sọ pé jáde in the name of Jesus odominera jésù olúwa wa ẹ jẹ́ àwọn celebrant tó wà ń bí àtàwọn ọlọ́jọ́ bí mo gbàdúrà fún yín gbogbo ọlọ́jọ́ bí òní òní wedding anniversary ǹjẹ́ mo ya ọjọ́ ẹ̀sìn mímọ́ fún ọjọ́ ayọ̀ yín ọjọ́ ìbùkún ọjọ́ oríire àti àṣeyọrí lórúkọ jésù olúwa yà sí mímọ́
3: amen
1: ẹgbọ́n ọkọ wọnú ayé rẹ
3: amen
1: kílẹ̀kùn àánú kó sí
3: amen
1: lẹ̀kùn ojú rẹ kó sí
3: amen
1: ẹ rọra àánú gbà
3: amen
1: ìgbéyàwó rẹ kò ní dàrú
3: amen
1: ó bùkún fún ìgbéyàwó rẹ
3: amen
1: in the name of Jesus
3: amen
1: happy birthday and happy wedding anniversary lórúkọ jésù wàrà àánú gbà
3: amen
1: àwọn celebrant wa tó wà ń bí number one ake ọdẹ taiwo ake ọdẹ kẹhìndé fọlásadé rájí oyèbánjí ọpẹyẹmí ọmọtọsọ fatima mustapha ajike ọpẹyẹmí oyèbánjí jimma olúwakẹmi ọlábísí emmanuel àti alẹgbẹlẹyẹ elizabeth happy birthday to you lórúkọ jésù ẹ ṣe ọpọ ọdún láyé ìyanu dẹ ṣẹlẹ mo gbàdúrà gbogbo ẹyin tẹ fẹ ṣe ọrẹ àánú mo gbàdúrà lẹkùn àánú yẹ kó ṣe fún yín ìwọ tó lágbára àti ṣe ìbòkọlọ kó wọnú ayé rẹ ọ̀nà yín máa là ẹ ó rojú ọlọ́run ẹ ó rí tènìyàn ẹ ó ra àánú gbà ẹ ó dẹ̀ mú ẹ̀yìn wá ẹ̀sẹ̀ ọlọ́run mo bẹ́ẹ̀ kò lè yí padà bẹ́ẹ̀ agbára kó yà sí mọ́ agbára kó wọnú ẹ̀ yóò sì ṣe agbára yóò ṣe ìtúsílẹ̀ yóò ṣe ìdáǹdè wàá mú ẹ̀rí ẹ̀ padà wá jésù olúwa wá.

0: jáde lánàjọ ìṣẹ́gun tó yẹ pé àwọn àjọ EFCC náà ni wọ́n fi ìròyìn náà sójú òpó X wọn láti lè jẹ́ kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ wípé ọwọ́ ti ba mo dúpẹ́ orí Yomi àtìvì o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé o gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló wà nínú ìwé ìròyìn Punch láàárọ̀ tòní ẹ̀ka ìwé ìròyìn ọ̀hún síwájú àti síwájú tẹ̀ sì gba chẹ́ńjì rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ nínú ìwé ìròyìn Punch láàárọ̀ tòní wọ́n ní àwọn àjọ panápaná ti ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ó náà ni wọ́n ti gba ẹ̀mí àwọn géńdé ọkùnrin méjì àwọn àgbàlagbà méjì kan wọ́n ni wọ́n gbà wọ́n lẹ̀ o níbi ìjàmbá iná kan eléyìí tí wọ́n ni ó ṣẹyọ tí ó sì jó ilé mẹ́jọ ìyẹn ojúlé mẹ́jọ eléyìí tí wọ́n pè ní 8 room bungalow ní agbègbè onítìrẹ́ ní ìtìrẹ́ ní ìlú Èkó gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣe ní àlàyé wọ́n ní ìkan nínú wọn ló jẹ́ pé ó jóná o ṣùgbọ́n ẹ̀mí ò bọ́ lára rẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe jáde lánàjọ ìṣẹ́gun maria ẹni tí ó jẹ́ àgbà nínú àwọn tí wọ́n ń gbé ọ̀rọ̀ jáde fún àwọn àjọ panápaná ìyẹn ní ìlú Èkó gbọ́n náà ló ṣe ní àlàkọ́kọ́ tó ṣe léṣe nínú ìjàmbá náà òun ló jẹ́ ẹni ọdún 40 gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé o wọ́n ní ó ṣe léṣe gan ni o nígbà tí wọ́n yọ arákùnrin mi àgbàlagbà làwọn ẹni ọdún 95 tàbí ẹni ọdún 75 years òun ni wọ́n pe wọ́n ní bàbá yìí wọ́n lórí àga ìjókòó ìtamọ̀ sí wheelchair òun ni bàbá yìí má.
1: The voices you need at work all day, every day till payday are here.
2: Your favorite tunes FM. Are just a click
0: away. Joko leo, to si yawipe ibe gaga na ni no. Gaga bi awa jok panok panok ti washi.
2: Wait, you feel it?
0: Jok ni ala, yori yipe awa ti e. Oni ti rodu, ni smi, ni iti re. Gaga na ni shele, na ti shele. Wani awa yo awa agbalagba mejikan. Ninu na, unto jekpe wan shele shi. Beli na, ti o se yo ninu ile, boni ile bongalo kan. Ile ti wani o waye, ni ilu Èkó gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe gbé jáde ó ń bẹ inú ìwé ìròyìn Punch náà láàárọ̀ tòní ọlọ́run ọba mi ó máa yọwá o ànírogun iná lágbára elédùmarè ó ń bẹ ńbẹ láàárọ̀ tòní ẹ wo mi ò juwọ́ sílẹ̀ fún ẹnikẹ́ni o kódà bí ẹgbẹ́ alátakò bá parapọ̀ di ọ̀kan mi ní juwọ́lẹ̀ fún ẹnikẹ́ni adégòkè olùdíje sí ipò gómìnà ní abẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú adc ní ìpínlẹ̀ ọ̀yọ́ òun náà ló sọ̀rọ̀ o olùdíje sípò gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ lẹ́gbẹ́ òṣèlú african democratic party ìyẹn ẹgbẹ́ bọ̀mí lọ́wọ́ kí n bọ̀ ọ́ lọ́wọ́ nù taofik adégbéyega adégòkè ó ti sọ pé òun kò ní juwọ́ sílẹ̀ fún ẹnikẹ́ni bí gbogbo ẹgbẹ́ òṣèlú alátakò bá parapọ̀ di ẹyọ kan gan adégòkè sọ èyí lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí èròǹgbà rẹ̀ láti dupò gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ níbi ètò ìdìbò ọdún tó ń bọ̀ ó ní ọ̀rọ̀ òṣèlú gba kíkó ọ̀pọ̀ èèyàn mọ́ra o ó ní tí òun sì ń gba ọ̀pọ̀ èèyàn tó bá fẹ́ darapọ̀ mọ́ òun láàyè òun gbà wọ́n mọ́ra ṣùgbọ́n òun sì ní ohun tóun ní ọlọ́kàn gẹ́gẹ́ bí olùdíje bẹ́ẹ̀ náà ni òun sì ń dúró de àpọ̀lọpọ̀ nǹkan kankan eléyìí tí ó jẹ́ pé ó wà nílẹ̀ tí àwọn fẹ́ ṣe fún gbogbo àwọn ará ìpínlẹ̀ ọ̀yọ́ nígbà tó ń sọ̀rọ̀ lórí èròǹgbà rẹ̀ láti ṣe ọ̀nà ojú irin láti ìlú ìbàdàn lọ sí ìlú Ṣákí adégòkè sọ pé ìgbésẹ̀ náà máa ṣe ìrànwọ́ fáwọn.
3: Twitter Jordan105FM, Instagram Jordan105FM Lagos. Listen on the go at www.jordan105fm.com.
4: This is Jordan105.5,
5: station with a voice for entrepreneurs.
6: Value, innovation, radio has never been this excited. This is Jordan 105
0: from
7: Lagos. This is
0: Jordan. Ó ní juwọ́lẹ̀ fún ẹnikẹ́ni kódà kí gbogbo ẹgbẹ́ alátakò kí wọ́n di ọ̀kan ṣoṣo kí wọ́n darapọ̀ mọ́ra wọn kọ́ dì kan ó lóun ò ní juwọ́lẹ̀ fẹ́nikẹ́ni wípé àjọ tatan bí owó ni ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní Daily Post náà lẹ́ẹ̀tì bá. Wọ́n ti ṣàlàyé ewu tó rọ̀ mọ́ márosẹ̀ Èkó sí Kàlàbà tó fẹ́ gba ìpínlẹ̀ Òǹdó àti Ẹdó amòfin àgbà ẹ̀bùn olú adégboruwa àtàwọn amòfin míì náà ni wọ́n ṣàlàyé o àwọn olóṣèlú amòfin àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ àtàwọn èèyàn tí wọ́n kò jọ ara wọn tó jẹ́ pé ipò ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n dì mú ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní korojú sí ìgbésẹ̀ ìjọba o lórí ọ̀nà márosẹ̀ Èkó sí Kàlàbà eléyìí tí wọ́n ní yóò gba Òǹdó àti Edo báyìí o lára àwọn èèyàn tó ti ń pè fún àyípadà ìgbésẹ̀ náà ni gbajúmọ̀ aṣòfin ẹ̀bùn Olú Adégboruwa nínú àtẹ̀jáde tó fi síta lánàá gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé o ìyẹn tí wọ́n sọ wípé wọ́n wá rọ ìjọba àpapọ̀ láti pàṣẹ fún mínísírì iṣẹ́ òde ìyẹn àwọn mínísírì iṣẹ́ òde láti ṣàlàyé àyípadà yìí ó ní kí wọ́n má ṣe jẹ́ kí òun tí ó má ṣe jẹ́ kí òun tí wọ́n rò tẹ́lẹ̀ wípé kí ó ṣẹlẹ̀ o pàápàá jùlọ ó ní pé kí wọ́n má ṣe yí àwọn ìpinnu ilé tí wọ́n ti ń bábọ̀ padà kí wọ́n má yí padà o Adégboruwa kìlọ̀ pé yíyí apá kan ọ̀nà yí padà ó lè mú kí àwọn agbègbè méjì kí wọ́n má lè dé ọ̀dọ̀ ara wọn mọ́ o tí yóò sì dènà ìlọsíwájú ọrọ̀ ajé wọn fún àwọn èèyàn ìlàjẹ́ àti agbègbè omi ní ìpín. Ilẹ̀ Òǹdó àti Delta. Wípé kìí ṣe ibi tí ọ̀nà ṣe kókó bóyá ìlérí ìdàbí wọn lára ò wúrà wí o amòfin àgbà náà ṣàlàyé pé ìjọba wípé wọ́n ń gbìyànjú láti sáré wọ́n ta àbá ọ̀nà yìí fáwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni tí wọ́n ní yóò gùn dé Kàlàbà àti apá ìwọ̀ oòrùn báyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n kọrọ ojú o àwọn olóṣèlú kan ní Òǹdó ti wọ́n ní Òǹdó tilẹ̀ sọ pé títẹ abala òfin kan mọ́lẹ̀ ni ìgbésẹ̀ ọ̀hún jẹ́ ìyẹn àwọn olóṣèlú kan láti ìpínlẹ̀ Òǹdó wọ́n ní títẹ abala òfin kan mọ́lẹ̀ òun náà ni ìgbésẹ̀ náà jẹ́ o lórí ayélujára ọ̀pọ̀ ló ń sọ pé coastal ìyẹn coastal road tí ìjọba wú tí wọ́n gbùnlé wípé nígbà tí kò forí sọ omi kankan gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ń sọ tiẹ̀ èròǹgbà wọn ṣùgbọ́n gẹ́gẹ́ bí Dave Umahi ẹni tí ó jẹ́ mínísítà fún iṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà Dave Umahi sọ pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò lo ọ̀nà yìí tó bi yóò lọ sí ọ̀nà yìí yóò tó bi ọgọ́rùn-ún ọdún wípé wọ́n ń lò ó tó máa pẹ́ gan ìyẹn pípẹ́ rẹ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ti pàṣẹ kí wọ́n ṣe àyípadà ojú ọ̀nà márosẹ̀ Èkó sí Kàlàbà ìyẹn Lagos Kàlàbà. Aba Coastal Highway lọ́nà tí yóò fi gba ìlú Òǹdó. Ìwọ̀ ìpínlẹ̀ iná ló wà fún àgbààgbà. Yóò kó bá wọn kan sì gbádùn wà núwèé ìròyìn láàárọ̀ tòní ẹlọ́kẹ̀kún Daily Post láàárọ̀ tòní. Wọ́n ní Èkán ìlú míì tún kọ̀wé fipò sílẹ̀ nínú ìṣèjọba Ṣèyí Mákindé lẹ́yìn Ṣẹ́gun Ògúnwúyo lẹ́yìn ọjọ́ kan tí olórí òṣìṣẹ́ ilé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣẹ́gun Ògúnwúyo kọ̀wé fipò sílẹ̀ alága ìgbìmọ̀ tó ń rí sí àkóso ilé ẹ̀kọ́ College of Agriculture and Technology ti Gbọ́ọ̀rà dókítà Damiláre Gideon Amusan wọ́n lóun náà ti kọ̀wé fipò sílẹ̀ o dókítà Amusan nínú lẹ́tà eléyìí tó kọ ránṣẹ́ sí gómìnà Ṣèyí Mákindé láti kéde ìkọ̀wé fipò rẹ̀ sílẹ̀ ní ọjọ́ kẹtàlá ni ìgbésẹ̀ náà ti bẹ̀rẹ̀ lẹ́yẹ òṣọ́ka o ó sọ pé òun gbé ìgbésẹ̀ fipò náà sílẹ̀ lẹ́yìn tí òun ṣàgbéyẹ̀wò ọ̀rọ̀ náà dáadáa tó sì ní òun dúpẹ́ lọ́wọ́ Ṣèyí Mákindé fún àǹfààní eléyìí tó fún òun láti kópa lórí ìdàgbàsókè ilé ẹ̀kọ́ náà Amusan ni ẹni kẹta eléyìí tí wọ́n ní yóò kọ̀wé fipò sílẹ̀ láàrin ọjọ́ kan nínú ìṣèjọba Ṣèyí Mákindé lẹ́yìn Ṣẹ́gun Ògúnwúyo àti Tara Adéfọ̀pẹ̀ tí òun náà ti fipò sílẹ̀ gẹ́gẹ́ bí adarí iléeṣẹ́ Due Process gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé sínú ìwé ìròyìn wọ́n ní ẹlòmíì náà tún ti kọ̀wé fipò sílẹ̀ o bàbá wa ẹlẹ́ tí wọ́n pe orúkọ rẹ̀ ní dókítà Damiláre Gideon Amusan wọ́n yàrá náà ti kọ̀wé fipò lẹ̀ o nínú ìṣèjọba Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ó wà ní ìwé ìròyìn Daily Post náà lẹ́ẹ̀tì bá ẹ jẹ́ lọ sínú ìwé ìròyìn These Days gẹ́gẹ́ bí ìwé ìròyìn ọ̀hún ṣe gbé jáde láàárọ̀ tòní gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣe ní àlàyé o wọ́n ní ẹ wò ó ẹ já sòótọ́ fún yóò ẹ já sọ tòótọ́ ọ̀rọ̀ nípa ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe ń lọ yìí wọ́n ní bá àbá kíyèsára wọ́n ní àfàìmọ̀ kó má jẹ́ wípé ẹni tó ti ń ṣe mùṣẹ̀mùṣẹ́ dáadáa tẹ́lẹ̀ ọ̀rọ̀ owó wa dàbí ìgbà wípé àṣemúṣẹ́múṣẹ́ tó àwọn tí wọ́n jẹ́ èkán nípa ọrọ̀ ajé àti iṣẹ́ ọwọ́ lórílẹ̀‐èdè nàìjíríà òun náà ni wọ́n ti ń sọ̀rọ̀ pé bá a ṣe ń ba lọ yìí láìpẹ́ láì jìnà wọ́n ní ẹ̀rọ ẹ̀yẹn AI ìyẹn artificial intelligence ìyẹn àwọn bèbí ọgbà.
2: Good morning, Lagos. Welcome to the Jordan Breakfast Show. And today,
4: hey everybody, this is the sweet, and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be.
7: Yes, so my people, this is not Jordan Drive. Now they listen to so get better information. Won't give you no move an intro, but if you don't say one move, move your radio. Too.
2: Hello, Lagos. Welcome to the Jordan Night Show. And today we'll be discussing
1: the voices you need at work all day, every day till payday are here.
8: This is Jordan 105.5.
5: Station with a voice for entrepreneurs.
2: Your favorite tunes are just a click away.
0: Báyọ̀ agbá àtinú dá ngangan náà ló sọ̀rọ̀ náà jáde nínú ìwé ìròyìn These Days láàárọ̀ yìí lórí ọ̀rọ̀ okòwò náà ni ìròyìn náà ti jáde ní ẹ̀kúnrẹ́rẹ́ ìyẹn fún ti àárọ̀ tòní ẹ̀bà níbẹ̀ láàárọ̀ yìí Daily Post náà ni mo padà sí o wọ́n ní àwọn ọmọ mẹ́ta kan màrí o náà ni wọ́n máa rì sínú omi ẹja èyí tá a mọ̀ sí fish pond ní ìpínlẹ̀ Delta o wọ́n ní àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún náà ló jẹ́ pé wọ́n rì sínú omi ẹja ní ìpínlẹ̀ Delta wọ́n ní ìṣẹ̀rí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yìí ló jẹ́ pé ìdílé kan náà náà ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta ti wá ọmọ ìyá mẹ́ta ni wọ́n ní wọ́n rì sínú omi o.
2: Jordan FM. Listen now and turn
0: up. Orúkọ ẹbí wọn ni wọ́n pè ní Sanikọ family ìyẹn ẹbí Sanikọ ní ìlú Agbára ní Ugele Ngọ̀gẹ̀ Delta. Èyí ni àlàyé orúkọ àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún. Òun ni wọ́n pè kan ní Great Anthony Ipera ọmọọdún mẹ́fà ni Goodluck Anthony Ipera ọmọọdún mẹ́jọ lòun àti Nwegba Jite Ipera ọmọọdún méjìlá. Wọ́n ti ṣẹ̀dá àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ló jẹ́ pé ọmọ ìdílé kan náà ni wọ́n ọjọ́ surname kan náà ni wọ́n ń jẹ́ o. Wọ́n ní wọ́n wá láti inú agbélé kan náà wọ́n sì ní ìṣẹ̀lẹ̀ yìí náà ló mà wáyé o tó sì ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú ọ̀hún sínú ìpáńgeke eléyìí tí wọ́n rògbà àrílò eléyìí ríkẹ̀ amàfi ń dẹ́rùbọ̀ lọ́rọ̀ ni kẹ̀ wọ́n ní kódà wọ́n ní gbogbo àwọn mọ̀lẹ́bí wọn náà ló jẹ́ wípé àwọn èèyàn kan wọlé wọn pẹ́pẹ́lẹ́ ẹkú àtẹ̀mọ́ra ẹkú gini irú ẹ̀bẹ̀wò rèé irú ìtẹ̀mọ́ra burúkú wo rèé wọ́n ní ọmọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ìdílé kan náà ni wọ́n máa rì sínú omi ẹja kan tí wọ́n sì ní wọ́n gbẹ̀mímì gẹ́gẹ́ bí ìwéèròyìn Daily Post bó ṣe gbé jáde láàárọ̀ tòní kọ́lọ́run ọba mi ó máa fi sọ ẹ̀ṣọ́ wa o ẹ bà nínú ìwéèròyìn Daily Post láàárọ̀ tòní.
3: Facebook Jordan 105.5 FM Twitter Jordan 105 FM.
0: Wọ́n ní èèyàn márùn-ún náà ló ṣe léṣe yánnayànna o níbi tí ọkọ̀ 40 foot truck wọ́n ní ó sá wọ ibùkan ní ìlú Èkó ìyún náà wà nínú ìwé ìròyìn kọ́lọ́run ọba kó máa fìṣọ́ ẹ̀ṣọ́ wa láàárọ̀ tòní o ẹ̀bà nínú ìwé ìròyìn punch Daily Post láàárọ̀ tòní ibẹ̀ gangan náà ni ìròyìn náà ti jáde àsìkò ọ̀hún gan sáré wa lálára ni kò tiẹ̀ dó dẹni kọ̀ọ̀kan láì já ìdànà tó ń tàn ni kò dó dẹni kẹ́ ni rárá láàárọ̀ yìí ẹ jẹ́ mọ́ àwọn kókó.
3: Instagram Jordan 105 FM Lagos. Listen on the go at www.
0: bí mélòó kan kí n fi jọmọ kí n tó ṣojú òpó lẹ̀ ṣe ẹ̀ tó jẹ́ wípé ìmú tó gbéjé ẹgbẹ́ òṣèlú oní ọ̀mbrẹ́là ẹgbẹ́ òṣèlú onígbàálẹ̀ òde ìtamọ̀ sí apc tí wọ́n ń ṣèjọba lọ́wọ́ ó ní àwọn ìpínlẹ̀ mẹ́ta kan wà tí wọ́n lè jáwé olúborí nínú gbogbo àwọn ìpínlẹ̀ ọ̀hún wọ́n lìsì rẹ̀ jáde báyìí ó wà nínú ìwé ìròyìn Daily Post ẹ̀ bá ń bẹ̀. ṣé rí wàhálà máa wà lórílẹ̀‐èdè nàìjíríà tí ààrẹ bọ́lá ahmed tinubu tí kò bá jáwé olúborí lọ́dún 2027 primate ayọ̀dẹ́lẹ́ ló sọ eléyìí náà di mímọ̀ láàárọ̀ tòní. ẹ máa gbáradì fún ogun o aisha yusuf náà ló ń sọ fún àwọn alátìlẹyìn peter obi wípé bí wọn bá kọjú sí yín ẹ kọjú sí wọn padà ẹ jẹ́ ń belé ìṣojú òpólẹ̀ àsìkò òfin bẹ́ẹ̀ sí ká má gba àwọn èèyàn wa ká má dá wọn lágara 09063352 ẹ já tẹ̀lé òfin àti ìlànà yìí la máa lò lórí abala tá a wà yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé sínú ìwé ìròyìn kí n tó ṣojú òpó kí n tó gbé ìpè wọ́n ní ọlọ́pàá ti mú àwọn afurasí mẹ́fà tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n mọ àwọn òyìn náà bẹ́ẹ̀ náà ni ọwọ́ ọlọ́pàá ti àwọn kan eléyìí tí wọ́n ní wọ́n lọ jí ẹ̀rọ ńlá tí máa ń gbéná wọlé tá a mọ̀ sí transformer ní ìpínlẹ̀ Kalaba. Lóòótọ́ ta ló wà ń bẹ̀ ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ ẹ bá yín rédíò yín lọlẹ̀.
9: Adé láti Ayọ̀bọ.
0: Ẹ káàárọ̀ sà.
9: Okay, sir.
0: Ọba ìlú Ìgbọ́kọ̀dá náà ti ní kí wọ́n tètè wá kó àwọn òkú tó kú pé torí òórùn yẹn pọ̀ gan. Ẹ̀lú ẹ̀ka rọ̀. Present, sir.
10: Ẹ̀ka rọ̀, sir. Kò ní sí yín ṣe o.
0: Àmì o.
10: Ọlọ́run ní kọ́ ohun sí yín lẹ́nu.
0: Àmì, sir.
10: Bàbá àwọn akọ ìṣá tó bìjọ.
0: Ẹ káàbọ̀, sir.
10: Ètí mo kẹ́ mọ́ tó dùn mí bẹ́ẹ̀ náà ni ti àwọn ọmọ ìyálẹ́ta tí wọ́n rí sórí ní dẹ́ta. Ọlọ́run ní fọmọ pa wá lẹ́kọ̀.
0: Àmì o.
10: Àwọn abiyamọ arọ̀ wọn àwọn ìyálẹ́ wọn wọn máa mójútó àwọn ọmọ wọn dáadáa. Ẹni tó ní ibi ojú ẹja yẹn gan ó yẹ kó fi gbé balẹ̀ ẹjọ́. Sábà wà pa àwọn òdò mọ́ lọ́yà ọgbà ni wọ́n rà yí ká tọ̀mọ̀ fi lè fi rí bẹ̀. Ọ̀yẹ́ ká ká àbádọ́ọ̀ náà rà sán ọ
0: àwọn boys látò gíjú 09060003352 ẹlú ẹ kó ojúmọ́ ẹ ti wà lójúlà ẹ káàárọ̀ o wọ́n rí lò 09060003352 tàbí 07051697912 ẹ káàárọ̀.
10: Ẹ̀yin mi sẹ́yìn náà wọ̀.
0: Ẹ káàárọ̀ sẹ́yìn.
10: Ẹ káàárọ̀ Saudi Ahmed ló ń bá ẹ sọ̀rọ̀ láti ìlú wọn.
0: Ẹ káàárọ̀ sẹ́yìn.
10: Ẹ̀sà ẹkùjọ mẹ́ta ẹ̀sà.
0: Ẹ̀sà.
10: Ṣẹ̀rí àwọn ọmọ tí wọ́n já sómi yẹn ni mo fẹ́ sọ̀rọ̀ nípa wọn sà.
0: Ok sà.
10: Ṣẹ̀rí Nàìjíríà. Ìmọ̀ tara ẹni nìkan. Ṣẹ̀gbẹ́ tí mo sọ. Ó wà lára wa jù. Bí o bá dẹ̀ bọ́yọ̀ tọmọ ọlọ́mọ ọ̀ ní báyọ̀ tọmọ tìyàn náà. Ṣẹ̀rí ìgbà táwọn ọmọ yẹn lọ sódò ẹnì kan máa rí wọn o. Kò kọ̀ mí náà máa fi ṣe o. ẹ jẹ́ ká máa tún nǹkan ṣe pé kí nǹkan yìí bíbélì kan sọ pé fi abẹ́rẹ́ gun ara rẹ wò kó tó fi gbọ́mọ làkejì ẹ jẹ́ ká máa fi ṣe àwọn ọmọ ibi tó ń lọ yìí àgbàlagbà kan máa rí wọn pé ibi tó ń lọ yìí ó léwu ẹ padà ń bẹ̀ àwọn nígbà tó ń ṣe àwọn ọmọ òun. Nàìjíríà sìkọ́rí ìdí táà ní ìlú yìí kan náà ṣáà ló wà o àbí káwọn olórí wa àbí kan máa kówó sápò kan máa kówó ná. Àwọn ọmọ ìlú Yorùbá jẹ́ ọlọ́run àkàkùn àwọn àtàwọn wà ní nàìjíríà ìgbà tí pé ó nira báyìí nígbà tó bá máa ti rọrùn fúnra àwọn nífẹ̀ẹ́ kọ̀ọ̀kan wa ṣàwá ti iléeṣẹ́ owó ìdẹ̀ ní jonathan
0: àmì ẹ̀ṣẹ̀ àǹdáńgbẹ̀fẹ̀. Yes sir, Saudi Ahmed láti Gọ̀wọ́n ní state 09060003352 ẹ ṣeun ẹ káàárọ̀. Eba yin lo dun lo leun.
9: Ele ka wa sir.
0: Yes sir.
9: Ele ka wa sir.
11: Lupa àwọn ọmọ tí wọ́n kó sí odò ẹnu bẹ́ẹ̀ sọ́sẹ̀.
0: Ok sir.
11: Kí àwọn ẹni tó máa dábí ènìyàn lé ẹni tó ní odò. Ìjẹ́ odò yẹn ṣètò sí ilé ló wà. Ìjẹ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ kó ẹja náà wọ́n ṣe wọ́n ṣì ń lò lọ́wọ́ kan tó dábí ènìyàn torí tí wọ́n lúkọ fún kẹ́ni ẹ̀fọ́jú balé ẹjọ́. Sẹ́ni yẹn ṣì ń lo odò yẹn àbí kò lọ́mọ àbó ṣẹ̀ṣẹ̀ kó ẹja tó wà nù ẹ̀. Sọ́tò sí ilé ló wà nà bọ́nà tó jí àbí ní oko ló wà.
0: Èmi ò gbé dẹ́ta
11: o. Wọ́n tó lè sọ pé ẹni ẹgbẹ́rọ̀ fà fojú ba ilé ẹjọ́. Kọ́ ti kọ́kọ́ kọ́ ṣèwádìí lórí.
0: Wọ́n ṣèwádìí lórí bómi yẹn
11: ṣe
0: jẹ́ kí làwọn ọmọ yẹn wà lọ bẹ́ẹ̀.
11: Kí lọ́ wà lọ bẹ́ẹ̀. Lọ́dọ̀ wa níbi tí mo ní mò ń tí mò ń gbé lógun state sà nígbẹ̀sà. Èèyàn fi ọmọ mẹ́ta sílẹ̀ ní ajẹ́ ilẹ̀ nìyẹn second born, third born, and second to the last. Mẹ́tẹ̀ta wọ́n sùn sínú mọ́tò yẹn. Òun dẹ̀ bí bá wọ́n bẹ̀ àwọn mẹ́ta dẹ̀ sùn wọ́n dẹ̀ kú sínú mọ́tò yẹn. Gbà tí ìyàwó dé láti ọjà. Lórí ẹ̀jẹ̀ kí gbàjáde sádùúgbò. Èmi tí mo bá sọ̀ mọ́ àwọn ọkàn tó gbé kan lára àwọn ọmọ yẹn ká fẹ́rẹ̀ ṣọ́n sọ́sì. Àwọn mẹ́ta jẹ́ lọ́nà nípe.
0: Lọ́dọ̀ ń ṣàánú wa, ẹ ṣeun sá.
11: Òtí ẹ̀ bá jùlọ aládùúgbò kó máa bá àwọn èèyàn ṣe. Mo ṣe borúkọ ilé dúró kankan.
0: Ẹ ṣeun sá. Mo lọ wo ìsàlẹ̀ ìròyìn ọ̀hún. Wọ́n ní wọ́n ti ń wá àwọn ọmọ yìí tó jọ mélòó kan kó tó di pé wọ́n rí òkú wọn tí ó ti léfò sí ẹgbẹ́. Ó dà pé wọn ò lo ibi odò ẹja yẹn mọ́. Wọn ò lo mọ́ ni ìròbó yẹn nìkan ní tó lò mọ́. Wọ́n ní ó ti odò yẹn ti wà níbẹ̀ ti pẹ́. Wọ́n ti àbádàn ni ẹ̀ lọ.
12: Ẹ káàárọ̀
0: yàrá.
12: Ẹ tó tó.
0: Yes ma.
12: Táyì bí akẹ́sọ̀ lánàá.
0: Ẹ káàbọ̀ yá mi, látàlí mọ̀ṣọ́.
12: Bẹ́ẹ̀ ni sà, ikú àwọn ọmọ yẹn ṣe ni láàánú gidigidi. Ṣùgbọ́n ohun tí mo rí ni pé àwọn ọmọ yẹn ti dàgbà ẹ̀nà tó láti mọ kíni tó àti kíni kò tọ́. Àgbàdo yí ọmọdé méjìlá yẹn láti jẹ́ kí àwọn àbúrò rẹ̀ má lè ṣe ìtẹ̀yìn. Ṣèkìyẹ̀yì wọ́n ní ká tó léwu wọ́n níbi tó ní nǹkan fi sí ìta. Kí làwọn ọmọ yẹn wá lọ síbẹ̀. Ìyẹ̀yìn
0: kọ́nà
12: kó
0: ṣàlùwà
12: ká
0: má ṣe fẹ́ ọmọ mi. Àmì ò yá mi, ẹ ṣeun gan ma, ẹ ṣeun màmá wa, Kẹ́hìndé Akíṣọlá láti Àlẹ́mọ̀ṣọ́. 09060335. Ẹlú ẹ̀ka àárọ̀.
13: Hello.
0: Ẹ̀ka àárọ̀
13: àkóòtù.
0: Yes sir.
13: Àkọ́lá àtàrà láti Yàtà, òkèjọ́ mẹ́ta.
0: Yes sir, ẹ̀ka àbọ̀ sà.
13: Ẹ̀ka àbọ̀.
0: Yes sir.
13: Àfi kí bá yín lẹ́nu ìbò ètò. Ìpínlẹ̀ Ìfẹ́ bá ti ń bẹ̀ ní tí ọ̀rẹ́ àwọn ọmọ káwájú ẹgbẹ́ àdúgbò kan wà ìjọba kékeré bẹ́ẹ̀ ló fi ń bá wọn lọ. Èkèrè irú wọn yẹn tẹ bá bá wọn rú jẹ tẹ bá fọwọ́ pé ẹgbẹ́ kan wá nígbà wọn o tó bá kan fìgbà fún wa mẹ́wàá ẹ̀yìn jíjọ́ kejì ni wọ́n tún bá wọn bẹ̀. Gbogbo àti wọ́n ti gbọ́ pé wọ́n ti fẹ́ jámẹ́ ẹ̀rí ni ọmọ yẹn ṣe ń lọ bẹ̀. Kò sí etí kunkun tọ́ kò tó wà mẹ́lẹ̀ mo rán àmọ́ jẹ́kọ́jọ́ tó bá ti rú ọba tó bá ṣe ń dábà létí ọ̀dọ̀ mi ń bẹ̀ àbàrà máa wọ́ bàbá àbẹ̀ máa bọ̀ àbẹ̀fẹ̀ pàgbà mo ní ọkọjá ìgbà tí mo yí wọn títí tí mo sọ fún wọn pé tí mo yọ ẹgbà tí wọn pé ẹ bá kọjọ mi wá máa ń nù àná ìpadà fún ọwọ́ mi lọ bá wọn bí ni wọn ti wá mọ́ oṣù wa lọ́fẹ́ bí wọn sọ wọn bí wọn wá mú wọn wá nù. Ìdúró àwọn ọmọ yẹn kọ́ àwọn ìtàgbà bàbá ti rí wọn bẹ́ẹ̀ kọ́ máa dá wọn wí. Wọ́n máa wò pé kò ń ṣọmọ wa.
0: Ẹ ṣeun sá.
13: Ọlọ́run jẹ́ kọ́ ni wọ́n sọ.
0: Àmì o, ẹ ṣeun bàbá mi, ẹ ṣeun sá. Látòmí àtà 09060335. Ẹ káàárọ̀.
14: Ẹ káàárọ̀.
0: Yẹ sá.
14: Yọ̀ látọ̀ gbà.
0: Ẹ káàbọ̀ bàbá.
15: Jordan 105 FM.com. Value, innovation, radio has never been this exciting. This is Jordan 105.5 FM.
16: If you want me that ginger, give me the cocker.
14: Ọ̀rọ̀ wíṣe ìlú àgbájá àgbà ọjọ́ ìṣòro ìjọ.
0: Ok sir.
14: Ìrù politics wá ní òtí. Ó yọ àjọ ọdún lójú pé àwọn àgbàlagbà kan ló jẹ́ gàǹpáwọ̀ tó support ìrù politics eléyìí. Ṣé orúkọ tí àwòlọ́wọ́ fi sílẹ̀ ni? Ṣé wọ́n ṣe ń ṣe lamẹ́ríkà lèmi?
9: kí èèyàn kan mọ́wọ́ iṣẹ́ ọ̀dà ní gbágbá ẹsẹ̀ jacob síta ó wà ní apc ó wà ní pdp olóhùn ó fi pẹ́ẹ́jẹ́ sí àṣẹ àdìjẹ ìbílẹ̀ olóhùn campaign fún apc wọlé wà pdp ó jẹ́ ń sọ bóbi wà láàyè ó ṣó ó ti ẹ̀fẹ́ ọ̀gá ẹgbà pé kò sí kìdí rárá kò sí jẹ́ kọ́rọ̀ kò sí mọ́ra the adjust to any thing is done àpẹẹrẹ burúkú rẹ̀ lélẹ́yìí àwọn ìta ní ẹ̀kọ́ mi ti bẹ́ẹ̀ fi wá sílẹ̀ yẹn ni pé irú àwọn ìwọ̀ ìlú ilé ìtọ́jọpọ̀ àwọn ẹ̀ka ìtajà ìtọ́jú lójúmọ́ ìyẹn ló bá tọrọ fake drug lọ o fake gbangba shake everything because you have fake people that are pretending to be democratic but they have no democratic values and norms residing in their brain in their etc wọn ò ní kọ́pọ̀ honestly a fẹ́ kọ́ mọ̀ pé àwa tá a sì lóye tá a sì wà òkè púpọ̀ nàìjíríà
17: nàìjíríà ẹ ṣeun bàbá
9: wọn. Ṣé ìyá àlè yá àdàgbà wọn wọn fún wa lọ́bẹ̀ jẹ o.
17: Ẹ ṣeun sá.
9: Honestly.
17: Ẹ ṣe bàbá yes sir bàbá wa John Látọ̀gbà. Zero nine zero six thousand three three five two abala àgbéyẹ̀wò làwà ẹ̀ lọ́ ẹ̀ káàárọ̀ o.

0: awesome talk. Yes, we should go. Yes, you look good. Your body is
1: I'm going to go to the house.
2: Yeah, I parental care when they're not one. And again, four vaccines. Which is a good day. I want a parent on it. Only a jacket of the small. Yes, they need more by it or he. But look, most take their family. More fight because that's the right guy. So you know that anytime you take a moving near Jalen Kulin, no help me. So to my pay, I want to be one for you tomorrow. But my loss is so dangerous too. I want to pay, come on, my loss is a one red jar. I will be out of my secret phone. But move to my costume.
1: A shun, Baba, a shun gun, sir. Colonel, yes, sir. Yes, sir. Colonel for what one will be one lock on a moment, Talek and Shushu. Inu idile kan o lagbara looto 09063352 ele ko juma da lo wa nbe e karo
3: karo
1: yes sir e ba n ko di radio yen
3: okay
1: o ko yan abi da yes sir
3: I'm going to the you on Sunday.
1: Mr. Sunday, later June, you cover, sir.
3: Yes. I'm going to call you. I'm going to call you. I'm going to call you. I'm going to call you.
4: Kò yí gidigidi. O le ko wa lo mi se pe yen. Oje kan lo.
1: Ẹṣeun sir. Ẹ má bá wa kú òmìnira. A ti máa ń tẹnu mọ́ ariwo rédíò yín. Tẹ́ bá ti rí pa ti gbé ẹ pa rédíò yẹn straight. Ẹ yẹ káàárọ̀.
4: Yes
1: sir.
4: Ẹ ní tubú dání wọn.
1: Orúkọ yín àti ibìdá ti ń pè.
4: Ìpẹ̀rù ìpẹ̀rù àgbàdo.
1: Láti.
4: Àgbàdo àgbàdo.
1: Àgbàdo ẹṣeun.
4: Bí ẹ bí ẹ lọ pọ̀ nípa mọ̀ ṣe ṣe ìdí kọ́ńtì. Ẹ̀sìnlẹ̀ gọ́ọ̀mẹ̀ntì àlò. Ẹ̀sìnlẹ̀ gọ́ọ̀mẹ̀ntì àgbà àlò.
1: Settlement.
4: Settlement. Settlement.
1: Ok ok ok ok ok ok.
4: Ìfọ̀ọ̀rùn kí ìgbà ṣe yẹn ni ṣé bí àpáàdì yìí mẹ́. Pàtó ṣe yẹn.
1: Ọwọ́
4: ti bá àlọ́ sí mi. Ẹgbẹ́ owó àti parẹ́.
1: Ẹ má lo wọ́ọ̀dìn ẹṣin ẹyin tí ẹ tètè gbọ́ wọn tẹ́lẹ̀ ẹ má lo wọ́ọ̀dìn lórí afẹ́fẹ́ ẹ lè máa sọ nílé báwọn ẹ̀lú ẹ káàárọ̀.
5: Ẹ̀lú ẹ káàárọ̀.
1: Yes ma.
5: MC wa ma tun fun yin laila.
1: Ami ya mi atẹyin
5: na. Ṣé ṣe yin Ibaji?
1: Ami.
5: A dẹ̀ ṣe ẹṣe tọjọ́ àwọn ọmọ yẹn tá a rí gbà padà. Ṣé ẹ má mọ ti àwọn ọmọ tó kú yẹn?
1: Bẹ́ẹ̀ni ma.
5: Ibi tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ yẹn. Ó ṣe é ṣe kí ni ibi bẹ́ẹ̀ sì tún wà nílẹ̀. Àwọn ọmọ yẹn lè máa wò wọ́n ti dè mọ̀ fún àbádọ́ ilé tó káwọn náà máa wò pé àbóyá táwọn bá ń ṣiṣẹ́ rẹ̀ àwọn lè mọ ọmọ oríṣi tẹnu yẹn ṣe àbádọ́n mi. Àwọn náà lè máa wò pé tó bóyá táwọn náà bá ń ṣe kí ní bìbá yìí ó máa jẹ opportunity fún wọn nínú wọn lọ́kọ́ sí mi. Kọ́ bá wọn túbọ̀ wọ eré àyè ó ṣe é ṣe kí ni bẹ́ẹ̀ inú nǹkan bẹ́ẹ̀ náà ṣì wà ń bẹ̀. Táwọn míì àtúnlọ fọ́ọ̀sì kan jọ kọ́ bá wọn gbogbo yẹn. Ṣé rí ti wíkẹ́ ọmọ káàdì kan á nílé oúnjẹ wé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Gbogbo wa àti ọ̀dà káàdì wíkẹ́. Ìdìbò ògùn kì í ṣe lọ kò sẹ́ni tó ọ̀dà káàdì akọ̀rí pé ó rù sọ́ọ̀tù ó ṣe báyìí tó ṣe ń ṣe léyìn. Ohun tó ń ṣe gbogbo ò tíì yé wa. Mo mọ̀ pé tó bá yá ohun tí wíkẹ́ ń ṣe
1: káàdì eléwé jẹwé ó wà lóòótọ́ ó ti pẹ́ ò á wọn ni òní wí kí n ṣe ẹ̀lú ẹ káàárọ̀.
4: Ẹ káàárọ̀.
1: Yes sir.
4: Ẹ kú iṣẹ́ o ṣí fẹ́ńjìnà mínú láti orílẹ̀ igi lọ sọ̀rọ̀.
1: Bá mi àgbàlagbà oyè.
4: Ṣé rí àkọ́kọ́ ọ̀rọ̀ Jẹ́ka tó ní Olùbẹ́kìtì yẹn? Gọ́ọ̀mẹ̀tì fẹ́dẹ́rà gọ́ọ̀mẹ̀tì wa gbogbo àti ṣéètì o àti fẹ́dẹ́rà wọ́n yẹ kọ́ ní maintenance special maintenance gbogbo nígbà bẹ́ẹ̀ kó tó a dangerous lójú òfurufú láti lẹ̀lẹ̀ ojú ẹ̀lẹ́ gẹ̀ẹ́ gan kan wọ́n ní mútọ̀ ló máa bàjẹ́ kò sí nǹkan tó fẹ́ dá kọ̀mọ̀ ṣe lọ́pẹ́ ọ̀ṣì maintenance kò sí followers láti kó ilẹ̀ kó ilẹ̀ nìyẹn yẹn lọ nìyẹn tí wọ́n ọmọ tí ó rí sínú omi kọ́ lọ kó yà wọn lójú o lẹ́yìn náà ṣé rí kí n wíkẹ́ tó ń sọ̀rọ̀ Chukwumiri yi ṣe ó ṣe ju ẹlọ ngba ẹlọ kúnnà màti tẹ àtìkú ẹlọ lò. Ìjọba àti ìgbàgbé bọ̀gbọ́n yẹn nísìnyí Chukwumiri jẹ ọ̀n náà gbẹgbẹ́ ń dọ́gba jáde. Ìjọba time is time ni onímọ̀ ìlú time ẹjẹ́ kó ló time ẹ̀.
1: Ìgbà ni.
4: Nàìjíríà ọlọ́wọ́ jẹ́ kí Nàìjíríà dá àti ìgbìn nìyẹn o.
1: Àmì
4: o ẹ̀ṣin.
1: Ẹ̀ṣin bàbá wa chief engineer Aminu láti Agege. Ẹ̀lú ẹ káàárọ̀.
6: Káàárọ̀.
1: Ẹ sà.
6: Kó
1: tó.
6: Ìkìlẹ̀ ní o.
1: Ẹ káàbọ̀ sà bàbá wa.
6: Tí plane tó jẹ́ àyẹ̀nù fẹ́ sọ sí. Tó bá pẹ́ ẹ tí ìgbà kan gbogbo nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì bá ṣe wàhálà ni. Tí wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n ta ní Nàìjíríà Airways. Bóòlù ẹ̀ la máa ń pè kábáwò. Bóòlù ẹ̀ la máa ń pè kábáwò. Now àwọn ti military wọ̀ ní complain for the protest. Bí àwọn house sọ pé wọ́n fẹ́ lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ àti kí ló wọ́n lè ṣe ọlọ́wà lè jẹ́ implement yẹ.
3: then you take it away, Jassy. Come on, get down your arm there. Say that she may be bigger than me.
1: Hmm.
3: I mean, I don't know what you do.
1: Hmm.
3: I don't know what you do.
1: Hmm.
3: Yeah,
1: me should go to the last be
3: that.
1: I did
3: you see one better. But
1: I
3: want me, she want better. She me. I'm here by Chico.
1: Hmm.
3: Only by Cobot, oh, baby, baby, baby, baby, baby, baby, baby, baby, baby, baby, baby, baby, baby, baby, baby, baby, baby, baby, baby, baby,
1: baby, baby, baby, baby, baby,
3: Hello, how are you?
1: I'm Misa. Hello, sir. Jim. Hola, Bara. 09063352. Orona,
7: Baba. Hello, Karo. Hello, sir.
1: Yes, ma.
7: Hello, Baba. Hello, sir. Lucky, sir.
1: Hello, Baba.
7: Terry, you are extremely nice. Misa, so today, I'm going to call you.
1: Hmm.
7: Hmm. You must have something. Ki Olorun ko sanu fun wa lorilede Nigeria.
1: Ami.
7: Nigba ti nkan yen fe sele. Ibi ni bi ti awon plane ma tin gbe ato ma mo ton de ma monitor plane to lo lojo furufu. Won mo titi ti nkan yen fi wa sele ni bi to sele yen. Oja. Olorun a ro gbogbo idile ti nkan yen ti to de Olorun a ro won lokan.
1: Ami o ese.
7: Abu ruru ti wa sinu aye won.
1: Ami o ese.
7: Ijọba náà ó yẹ kí wọ́n tún wá bójú tó àyíká ibi tí kinní yẹn jábọ́ sí.
1: Ọ̀nà tí ń pè wọ́n fún pé àwọn òórùn jẹ́ kán gbádùn láwọn agbègbè.
7: Ṣé yẹ kí wọ́n dúró di àkókò tí òórùn wa ṣe bẹ̀rẹ̀? Tó bá jẹ́ ìlú tí ó ń fi gbogbo nǹkan sí ètò ni. Ṣebú lé ẹsẹ̀kẹsẹ̀ nígbà tí wọ́n ti rán kó àwọn èèyàn jáde ńbẹ̀ gẹ́gẹ́ bí bàbá kan ṣe wọ́n sì pé ó láìkí káwọn èèyàn sì wà bẹ̀ tán ti kú tán wọ́n trap sí ara igi ni tàbí sínú nǹkan kan níbẹ̀ ni. Ṣebú lè fọ́ lọ sí kí wọ́n sì máa wà bẹ̀ kán máa ṣiṣẹ́ iṣẹ́ àtúnṣe níbẹ̀ iṣẹ́ láti fún géètì gbogbo éríà yẹn nígbà tán mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa fẹ́ gbogbo ìlú. Kí àìsàn míì tó ń tún máa ṣẹlẹ̀ kí kú má tún wọn máa tẹ̀lé ikú. Akilode ta like ẹmi ẹmi like àwọn èèyàn ara wa
1: nílẹ̀ yìí. Ẹ ṣeun ma. Ẹ jẹ́ máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ láàárọ̀ yìí. Láǹfààní àti gba ìpè kankan mọ́. A tún pàdé láàárọ̀ la lórí ọ̀túnú wero yìí. Lẹ́yìn táwa bá ṣe gàyà ìlera Èkó. Òun náà lẹ́ láǹfààní láti gbọ́. Ọwọ́ pàtàkì lọ́wọ́ Peter Ọmọláníyì àti Razaq Adéjàre. Engineer Morgan Peter náà ló wà nílé agbára lọ́run tó jẹ́ kẹ láǹfààní láti máa gbọ́ wa ketekete káàkiri igun gbogbo ibi tẹ́ ti ń gbọ́ wa. Dádí jí iléeṣẹ́ wa General Overseer iléeṣẹ́ Jordan FM. Wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ yìí Larry Johnson. God bless you àjọṣepọ̀ wọ níbàjẹ́. Náà ni èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ẹ̀rí Olúwa Gbemi Lékè Adébáyọ̀ ni mo ń sọ fún wa wípé títí ọ̀la tá a tún gbóhùn ara wa tá a bá máa gbóhùn mi tèmi náà gbóhùn yín ògún gbóhùn ògún ni o. Mo yọ tàárọ̀ yìí Ọlọ́run ọba mi sáyẹ̀nsì ẹ̀ka àròsà.
8: Station with a voice for

0: We are glad you're listening. Heyday are here on Jordan 105.5 FM. Jordan. Let's kickstart your ideas with innovative talks all day, every day.
1: Lagos, Jordan.
2: From Lagos, this is
1: Jordan. 105.5 FM.
3: Igi pọ̀ ní gbólóòótọ́ ká tó fi igi ọmọ gbẹ́gbẹ̀dú. Jordan 105.5 FM kò bá yẹ jù.
4: Ọ̀tá fàfàyí òrí ọ, kedere ní tọ̀rún wù ọ, jáwọ́ níkà. It's the best anti-crime program to listen to. Jáwọ́ níkà, wèrèpè fi gbogbo ara jó ní ètò tó láwọn oníṣẹ́ ẹbí wọgbẹ́. Jáwọ́ níkà, àwọn ìwà àkà tí ò ṣe bọ́mọlúwàbí díẹ̀. Jáwọ́ níkà, kò ṣe é máa gbé ètò tẹ́ ò máa gbádùn ní gbogbo ọjọ́rú Wednesday.
5: Your favorite tunes are just a click away.
4: Látago mẹ́ta ọ̀sán lórí ìkànnì Jordan 105.5 FM. Ọmọyín ọ̀rẹ́ gbólóhùn bí ọ̀jẹ̀ dèndé bí àgbà. Fún polówó ọjà ẹ̀pẹ́ 0802-585.
5: Jordan FM. Listen now and turn
6: off. Follow us on social media. Facebook Jordan
4: 10558. Lekan si
6: 05.5 FM. Twitter Jordan
4: 0055. Wonika.

0: Turn up.
1: Get on the train.
2: Follow us on social media.
1: Facebook, Jordan105.5FM. Twitter, Jordan105FM.
3: Ini ojo ke ninu osu ikewa ha odun 2026 ka dupe lowo bada ni waye aduro ti ni oba tin tin leyin ti ke tin ni loju ibare o olorun mimo re oga ogo mimo re o lori aye mimo re o aseda orun eleru ni igbigbin ni ki mimo re ma pada leyin wa ma je ko iro wa ma je osu o ami ase idumare e ku le ni gogo bi ta ti lanfani lati ma gbo ikoni alarubarika yi Jordan 105.5 FM koni baje fun alagbara lowo ba laura bi kere odun 2026 o ma tin lo odun yi ti di badagbon re o tin lo adura mi pelu igbagbo si olorun ni wipe a ni pede lagbara olorun gbogbo omo ti akara ku epo na lo ma ko jade ayo atalafia la fi jade ninu odun ifiwonu odun tutun lagbara lowo olorun ibanuje o kere opo koni kogun sile wa o e sami adua e ba nkan ju owo o wa adua de igba tin lanfani lati wa gba lowo yin eye eyan mi e ke kin fi le se akori ifara mi leni agbolo bi oje yin ture lori eto jawo nbe jawo ni ka ni kan ni Jordan 105.5 FM pelu omo yin ore yin agbolo bi oje dende bi agba obe oberu japanti opejo ani utolorun oni ajo ko tagba se pe ranse okiki opojo ariwo oposupa anti opejo imi o legun eni bate yo tiro ha eje fi le sakori ifara mi leni gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ẹlẹ́wu wọ̀nyí ni wá mo pe àkórí fara mi ni ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ni mo pe ọ̀rẹ́ mi ẹ wá o ọ̀rẹ́ irú èèyàn wo là ń pè lọ́rẹ́ irú èèyàn wo lọ̀rẹ́ ta lọ̀rẹ́ rẹ báwo ló ṣe yan ọ̀rẹ́ ṣó o kàn kó èèyàn lọ́nà tó yan lọ́rẹ́ ni bíbélì sọ kíní kan fún wa wípé èèyàn méjì ò lè rìn bí kò ṣe pé wọn bá rẹ ohun kan ló máa payí pọ tẹ fi dọrẹ tí kíní òun bá wá payí pọ tán bẹẹ bá wá.
1: Instagram Jordan 105FM Lagos. Listen on the go at www.jordan105fm.com.
4: Good morning, Lagos. Welcome to the Jordan Break.
3: Ta ló yan lọ́rẹ̀ẹ́ kí lohun tó rí inú ọ̀rẹ́ rẹ tẹ èèyàn lọ́rẹ̀ẹ́ sódẹ lójú pé ohun tó rí nù ọrẹ rẹ yẹn kò lè tán torí pé wọn ní obìnrin tá a bá fi tá a bá fẹ lójúde ijó.
4: Best show and today.
5: Hey everybody.
3: Ìran ló máa padà wò lọ ẹ máa wòran o ọrẹ rẹ tó fẹ yàn lóòótọ́ wọn ní ogún ọmọdé ò lè ṣeré fógún ọdún ṣùgbọ́n ǹjẹ́ ẹ tilẹ̀ ń gbìyànjú ní gbogbo ọ̀nà láti ṣe lọ́rẹ̀ àìmọye ọkùnrin míì tó pè èèyàn lọ́rẹ̀ rẹ̀ tó jẹ́ pé ẹni tó pè lọ́rẹ̀ rẹ̀ yẹn gangan olórí ọ̀tá rẹ̀ ni àìmọye obìnrin míì tó pè ẹnìkan lọ́rẹ̀ tó jẹ́ pé ẹni tó pè lọ́rẹ̀ yẹn gangan ló ṣí.
5: It's about to get all funky today. Great music and fantastic tips in making you the best entrepreneur you can possibly be. Yes, so my people, this is not Jordan Drive. Now they listen to so get better information. I won't give you no move an intro, but if you don't say one move, move your radio.
3: Ṣọ̀rẹ́ o, owó kíkorò yàtọ̀ owó kíkorò ni mò ń sọ ń pa rẹ̀ ọ̀rẹ́ rẹ tó pè lọ́rẹ̀ ọ̀rẹ́ yìí gangan náà ló padà ló ń gbẹ̀yìn bẹ́bọ jẹ́ fún ọ òní lọ́wọ́ akoto sí ẹlẹ́sẹ̀ ní ojúde àwọn ọ̀tá ọ̀rẹ́ tí ò bá lè jà fún ọ níbi tó bá sí ọ̀rẹ́ rẹ kọ̀ ọ̀rẹ́ tí ò bá lè gbé fún ọ níbi tó bá ti jẹ́ pé wọ́n ti ń sọ̀rọ̀ rẹ láìdáa ọ̀rẹ́ rẹ kọ́ o ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lénìí tí ò láǹfààní àti sí níbi ìjókòó ayọ̀ rẹ̀ mọ́ ọ̀rẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì nínú bá ti sọ̀rọ̀ lénìí tó jẹ́ pé ẹni tó fọkàn tán ṣé ìyàtọ̀ wà láàrin ọ̀rẹ́ àti aláfọkàntán àbí ìyàtọ̀ díẹ̀ mẹ́mẹ́ ó lè jọ́ ọ̀rẹ́ rẹ k ki o ma fokan ton sugbon to ba ti fokan ton eyan confident ko so to ri le so fun o do je ke lomi si wa nipo to wa deni ti o ku nipo yen ni wi pe eni to fi se alafokan ton on gogo lori ogun to nja bo ba ti le fi ore to ba ti le fi ota sore wahala si denu on to kon ma ri ni pe ijakule lopolopo lo ma ri e de ma wo opolopo na won asiri re owo ore yen lo wa ore re yi na ni o ma pada lo ma so awon yen pe ara ile yin so tan o da bi ore wa kan nigba kan olohun fun ni ore ofe owo re ji ju tawa to ku lo ase eni to mu ninu wa gege bi ore atalafo kan tan re gangan ni n ba n so fawon yen pe ore wa ilo tendi ni oni ba n so fawon yen pe o lo tendi ni ma da lohun sugbon si iyalenu wa ijo ta chiri re ma tu kedere bayi ni se me pe it is very delicate ko send voice note siyan ko a ma deny re voice note lo send ngba to send voice note ton won a share voice note yen si wa won a gbe sinu group nibe ko le se mo wo ore ai mo ye jakule telomi ti ni elomi ti de rosare de ni ore ni abi ki la nfani en to pe la fokan tan en to fokan tan daada to wa nlo oyibo to fu ranse si ko ma be ko se sile ko ma be ko ile sile ni le ko to ba de wo o le dibi de si bo ti ngbowo be lo na kaka ko kankan egere mi ti lo nko bo ma lo fe lo cement mejo ikara meji owo to ku yo ma na iru owo be ko le fi se nkan.
4: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
0: the voices you need at work all day, every day.
3: Nigba to re se ton to fe de
0: till heyday are here and Jordan 105.5
1: innovation radio has never been this excited.
3: Ko wa wole ohun already si keji bi to re ti lo ta lo yan lore hey ko lohun o gba wa ni o elomi o kon ri ni nigba eni yeyan daada ni en to mu lore yen gangan o se se kojo lori ota re o sayewo daada ko to mu yan lore kini kan de wa de ma npe ni cross checking cross check ore re daada checkmate e ma sayewo e ma sayewo ko ma lo je pe ota lo fi sore o opolopo igba lo je ni isoro telomi wa ore re lo ti sinu isoro yi bo le ba wa ti sinu isoro ati wa bonu e wa la ni tori pe leyin to ti sinu isoro yen a tun ma monitor re wi pe ko baba bonu e wa dede awon ara ile wa kan ko bonu e so lucky eja ma sakesi daada o nitori pe o seese ko je pe eni to ku lore yen ota re ni sakesi ore re bo ba pe yan lore re ko ba je iyawo ile re abi enikeni wo daada o.
1: This is Jordan 105.

0: yàwó ní ọkọ òun ló ní kíní kan kíní kan ní ẹhẹ òun tó fi fẹ́ backup dna yẹn ni wípé ẹ wo àwọn fídíò yìí wọn bá ṣe ní gbogbo èèyàn bá kọ ha nínú ilé ìgbẹ́jọ́.
1: What's Jordan 105 FM do it
2: fast. Your favorite tunes are just a click away. You feel it? Jordan FM. Listen now and turn up. I don't lie when I say
0: ìwọ́dẹ̀ ló lọ́rẹ̀ẹ́ ṣó ṣàkíyèsí ọ̀rẹ́ rẹ̀ ló fọ́ ọ̀rẹ́ rẹ̀ tó bá ti nítumọ̀ tó bá ti ń mú ọ̀rẹ́ rẹ̀ ṣàkíyèsí ọ̀rẹ́ bẹ́ẹ̀ o kì í ṣọ̀rẹ́ wọ̀ ta ni. Àti wípé àwọn bàbá àbí a máa sọ̀rọ̀ kan wọ́n ní bí ọ̀tá ẹni bá fẹ́ mú ni bí ò bá lọ́wọ́ rẹ̀ nú kò lè mú yàn láéláé. Ẹ jọ̀bọ̀ ń bọ̀ kí sáyé káàdì yẹn lẹ́.

0: Hallelujah. Àwọn àṣírí ìjìnlẹ̀ kan wà tí àwọn wùlíì fi mọ́ gbàdúrà fún àwọn ọmọ tán bá fẹ́ràn táyé àwọn ọmọ yẹn sì mọ́ dà. Ẹ rí wípé kò sí àwọn ọmọ tó tẹ̀lé wùlíì tọkàntọkàn tinútinú wọn. Àwọn ọmọ tẹ́ máa rò pé bóyá wọn lè jẹ́ nkankan wọn lè dà nkankan tán bá ti ń tẹ̀lé wùlíì báyìí tí wọn ò sọtẹ́ wùlíì ayé wọn sì mọ́ dà. Ọ̀dà tó bá jẹ́ pé wùlíì Ọlọ́run tòótọ́ ni èmi wùlíì Adéfisóyè tó ń sọ̀rọ̀ yìí. Ìránṣẹ́ ìgbò mi mo sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù. Mo jẹ̀mú tó ní kó jogún ìyà lára bàbá àti ìyá rẹ̀ tó sì wá afẹ́ tìrìn àjò rẹ̀ lórúkọ Jésù. Mo jẹ̀mú yẹn kó dúná. Báwúrí kárí bá ṣáìdà èlé máa yẹra bàkà ẹgbẹ́ ọwọ́ yín ní orí yín ọ̀rọ̀ aṣẹ́ ní ẹ̀yin ọ̀dọ́lẹ́ ní àdúrà yìí ogun tó jogún nínú ilé bàbá rẹ̀ ogun tó jogún lára ìyá rẹ̀ ogun tó jẹ́ kí bàbá rẹ̀ rákòrò ogun tó jẹ́ kí ìyá rẹ̀ rákòrò ogun tó ní kí ìwọ náà mọ́ rákòrò ogun tí ò jẹ́ kán jánà ń lé yín ogun tí ò jẹ́ kán já gbangba ogun tí ò jẹ́ wọn ó dìde ogun tí ò jẹ́ wọn ó gòkè ogun tí ò jẹ́ wọn ó rọ́nà lọ ogun tí ò jẹ́ kí lè rí ọṣẹ tó dìde sí ìwọ náà lórúkọ Jésù. Ogun náà jóná ogun náà jóná ogun náà jóná. Olúwa ní kí n gbàdúrà fún ẹnìkan níbo láyé fẹ́nu ta ọ sí. Báwúrí kárí bá ṣáìdà ní orúkọ Jésù Olúwa kó rà ọ padà. Mo sọ ní ìgbà kejì níbo ni ọ̀tá fẹ́nu ta ọ sí níbo ni òkùnkùn fẹ́nu ta ọ sí níbo ni àwọn ìṣẹ̀dá ènìyàn tí ò láàánú fẹ́nu ta ọ sí ní orúkọ Jésù Olúwa kó rà ọ padà. Iṣẹ́ tí wọ́n ti ṣe lórí ta mẹ́ta lórí ẹ̀ wípé ìwọ lágbájá ọmọ lágbájá pé kó o wáyé wá ṣẹrú pé kó o wáyé wá jìyà pé kó o lépa láyé kó o mọ́ ba ní orúkọ Jésù. Iṣẹ́ náà jóná iṣẹ́ náà jóná iṣẹ́ òkùnkùn iṣẹ́ àwọn àjẹ́ iṣẹ́ ìmùlẹ̀ iṣẹ́ babaláwo iṣẹ́ oníṣègùn iṣẹ́ adáṣe tí wọ́n fi ṣépè fún ọ tí wọ́n fi sọ̀rọ̀dì lórí ayé rẹ wípé kó o kàn mọ́ rìn lójú kan kó o mọ́ jánà pé kó o lu da ìkó pé kó o mọ́ parí dàrídà pé kí lè rí ọmọ ṣẹ pé kó o mọ́ fọdún yẹn dún. Mo ń sọ tẹ́lẹ̀ lónìí ní orúkọ Jésù iṣẹ́ náà jóná èèkàn tí wọ́n fi kan ògo rẹ mọ́gi tán fi kàn mọ́lẹ̀ tán fi kàn mọ́ odò lórúkọ Jésù iná já iná já iná já iná já gbóhùn Olúwa gbogbo àjàgà mọ́ ràánúgbà gbogbo àjàgà mọ́ tayọ gbogbo àjàgà mọ́ gòkè gbogbo àjàgà mọ́ ṣerere tí wọ́n fi sọ ayé rẹ mọ́lẹ̀ tí wọ́n fi ka ayé rẹ mọ́lẹ̀ ní orúkọ Jésù iná já dànù láti òní lọ ọ̀nà ńlá fún ọ láti òní lọ ayé rẹ lójútu láti òní lọ ògo fọ̀nà ayé rẹ Jésù Olúwa wa. Àmì gbọ́ eléyìí ní àárọ̀ látọ̀ọ̀sẹ̀ agbọ́n rẹ sótìra wà á fi sínú ìrìnmọ́jú wà á gbá àwẹ̀ bọ̀ lọ́la. Ohun tó máa bèèrè fún náà ni pé ohun tó jẹ́ ire mi tẹ́ ẹ gbẹ́sẹ̀ ní lọ́dún ẹ̀yọ̀ǹdẹ̀ fún mi láàrin aago mẹ́jọ sí aago méjìlá. Ẹ̀yin oníṣẹ́ ọwọ́ ẹ̀dìde ẹ̀yin kọ̀ǹtráktọ̀ ẹ máa bọ̀nú àdúrà lọ́la. Ẹ̀yin ọkùnrin ẹ wá gbàdúrà o gbọ́dọ̀ wà nínú ilé kan tó jẹ́ pé obìnrin ni ó máa ná gbogbo owó nígbà tó oníṣẹ́ lọ́wọ́ wá gbàdúrà kó gbágbára láti tú iṣẹ́ rẹ sílẹ̀ nínú ìdè nínú ìgbèkùn táyé fi sí láàrin aago mẹ́jọ sí aago méjìlá. Bákan náà ìpàdé ìtúsílẹ̀ ọlọ́jọ́ mẹ́ta on the 28 ló máa bẹ̀rẹ̀ láàárọ̀ gbogbo wákàtí àdúrà la fi gbàdúrà a sì rí owó Ọlọ́run àgbà ní tú àgbà ní wẹ̀sì àgbà ní tọ̀sì tó bá di ọjọ́ Friday látàárọ̀ dìrọ̀lẹ́ gbogbo àwọn èèyàn wà jọ́yìn tó bá ti di ní aago mẹ́fà àrọ̀lẹ́ a wà gbàdúrà di aago mẹ́fà àdájí. Ẹnìkan ní bóun ló ṣe máa rọrùn ìwọ náà ti àtẹ́ǹdì ẹ̀ kó wo iṣẹ́ tọ́lọ́run ó ṣe nínú ayé rẹ. Ohun tá a fẹ́ fi gbàdúrà lónìí òun náà ni wípé gbogbo òkè tó wà níwájú ẹ̀ ni yóò dilẹ̀. Ẹnìkan bèèrè lọ́mi lẹ́jọ́ kan pé kí ni wọ́n ń pè ní òkè. Mo ní ńgbà tá a wà nínú òkè òkè kan wà ní ìlú wa wọ́n ń pe òkè yẹn ní òkè gàǹgà. Òkè yẹn ó lè gùn kọ́ mọ̀mọ̀ pé o gòkè tá a bá ń sọ̀kalẹ̀ ó rọrùn. Àṣírí ìjìnlẹ̀ kan ń bẹ tẹ́yìn èèyàn mọ ó rọrùn fún àwọn tó wà lókè láti sọ̀kalẹ̀ ṣùgbọ́n kò rọrùn fún ẹni tó wà ń sàlẹ̀ láti gòkè. Ṣẹ̀wárí òkè pín sí ọ̀nà méjì òkè ògo wà òkè ìdíwọ́ wà òkè ìdíwọ́ ni mo fẹ́ kó gbàdúrà takò lónìí. Sórí òkè ìdíwọ́ kò sí bí èèyàn ṣe lè lẹ́bùn tó kó mọ̀ ṣe tó kò sí bó ti lè gbọ́n tó kó kàwé tó kò sí bó ti wulẹ̀ kó ní agbára tàbí kó mọ̀ èèyàn tó. Bí òkè yìí bá wà níwájú ẹ̀ kò níbì kankan tó fẹ́ lọ. Òkè dàbí odi ńlá kan láàrin èèyàn tó lóore. Ẹlòmíì bá ti dìde láyé mo rí ọmọkùnrin kan lọ́jọ́ kan ó dẹ̀ kàwé ó dẹ̀ níwu ẹ̀ lọ́wọ́ first class àwọn agbára kan dẹ̀ dojú ìrìnàjò ẹ̀ bulẹ̀ òkè nìyẹn. Ṣó wá ní tá ń pè ní òkè ènìyàn ni wọ́n àwọn alágbára tó ń fogun jani. Òkè lè jẹ́ ìyá rẹ tó bí ọ tó dẹ̀jẹ̀ lé ọ lórí tó sì dámọ́ jẹ̀mú pé ò ní ṣe rere. Òkè lè jẹ́ obìnrin tẹ́jọ́ ń fàyà lu àyà tí ó dẹ̀ mọ wọ̀ pé òun fẹ́ràn ẹ o ṣùgbọ́n ó wù kó wọ́n gbàbọ̀dẹ̀ ìyàtì ọ kó sì mọ bọ́ jẹ́ ńbẹ̀. Òkè a mọ̀ jẹ́ ọmọ ìyá èèyàn òkè a mọ̀ jẹ́ ẹ̀gbọ́n a mọ̀ jẹ́ àbúrò òkè a mọ̀ wá láti fámílì ìyàwó èèyàn ìyá ìyàwó èèyàn lè jẹ́ òkè ọ̀gá lè jẹ́ òkè ẹni téèyàn bá gbélé láńlédì àti láńlọ́ọ̀dù wọ́n lè jẹ́ òkè. So bí òkè bá wà nínú ìrìn àjò èèyàn ìyẹn òkè ìdíwọ́ kò sí bẹ́ẹ̀ ni yẹn ti mọ̀ bó ti wulẹ̀ kó mọ̀ ṣe tó ojú kan náà ni yóò mọ̀ bára rẹ̀. Òkè ló gbọ́dọ̀ gbà gbadura tako nitori pe awon ileri kan be ti ba ti se ninu aye re fun ojo pipe oke ni ojo se mama tide laaro la ma bo ninu adura ma joko le enu aifo loro gbe asere lojogboro pa wa ba gbogbo mojemu ati ise okoko je wa ja gbogbo adaga ati owo awon aje to di aye re mole ja gbo nti iwe sakaraya ori kerin ese ikeje ja gbo nto so yes
1: tani iwo
0: tani iwo
1: iwo oke nla
0: iwo oke nla
1: iwo di petele
0: iwo di petele ni waju seru babeli mama won na fenu ara re so tani iwo iwo oke nla wa ni waju emi michael adefisoye iwo di petele bi oke oba di petele iran o ni se bi oke oba di petele anu o ni fun bi oke oba di petele ile ko ise rere o ni si bi oke oba di petele ona o ni nla o bi oke oba di petele eyin o ni ye fogo sofo ah gbogbo eyan jado gbadura eyan ni oke wa pe oruko jesu lekan eni sore di oke diwo ni waju mi eni keni oya oluwa gbe mi ah ara e bale o laksan gbogbo eni to sore di oke eni to wonu mo jemu ti rin ajo aye mi to ni loju nko ni ma lo eni so pe loju nko ni ma serere eni to so pe loju nko ni ma jana eni to so pe loju nko ni ran mi o se eni to so pe loju nko ni ma tayo ile gbe mi Oluwa gbe mi Oluwa gbe mi Oluwa gbe mi Oluwa gbe mi gbogbo eni sore di oke ti o jaye mi olo ti o jaye mi o tesiwaju ti o je ran mi o se ti o je ra anu gba loruko Jesu Oluwa gbe mi ah egbu adu e ke gba ifowo sowopo awon oke nla nla ni waju mi ti o je nlo e wole gbogbo ifowo sowopo awon oke nla nla to darin ajo mi duro to di mi lowo to da awon olore mi lowo ko loruko Jesu e ma wole oluwa ni kenikan gbadura yi oke latori sun ti o faye gba mi lati serere oluwa gbe mi oke latori sun ti o faye gba mi lati rara ti mo wa da laye da loruko Jesu oluwa gbe mi oke latori sun ti ko faye gba mi lati debi giga ti mo yan oluwa gbe mi oke latori sun to tako iran to tako ileri to tako aseyori to tako imole to tako ibukun to tako anu ninu aye mi oluwa gbe mi wa pe oruko Jesu lekan ida oluwa o ya run gbogbo awon eyan ti won sora won di oke diwo ninu irin ajo aye mi ba ori kari ba saida eni ma ira baka o to ba je pe ori ofe wa ko ma lo ko ma bo so pe ida oluwa so pe ida oluwa so pe ida oluwa so pe ida oluwa so pe ida oluwa gbogbo eniyan gbogbo ikuku gbogbo ore gbogbo eje gbogbo ogun emi mo ni nkan mi ogun ifaya aya ogun orisun ti mo ti fe yawo to sora won di oke ti o faye gba mi lati lo loruko Jesu oluwa gbe won mi ida oluwa run won dan awon ti won so pe bi awon ba wa laye se ni ma ma seru se ni ma ma rakoru se ni ma ma le pe mi o ni ba loruko Jesu ida oluwa run won dan Jesu oluwa wa abi akowi pe nigba ti seli jade ko ni jibiti ara le Jacob kuro laarin ajoje eniyan Juda ni bimo re Israel ni ijoba re okunrin won sa Jordan ni pada seyin oke lanfo bi agbo ati oke kekeke bi odun agutan kilo si ewo okun to fi sa iwo Jordan to fi pada seyin eyin oke lati fifo bi agbo ati eyin oke kekeke bi odun agutan akope wari iwo le niwaju Oluwa niwaju Olorun Jacob en to so apata bi adagun omi ati okuta ibon bi orisun omi mo so loruko Jesu ohun gbogbo to sore di oke niwaju e ninu rin ajo e ninu rin ajo oko re ati awon omo re ati iyawo re loruko Jesu ida Oluwa run won danu iseda ti o laanu to gborisun e waye to faya lu aya pelu to fe yawo lodo re gbogbo eni keni tejo rin tejo nje tejo mu sugbon to je iranse okokun to so pe ko sona abayo fun o oke ni oluwa gbe mi eni to so pe oni lo eni to so pe oni serere eni to so pe oni jana ni oruko Jesu aferuferu re loruko Jesu aferupe fun erupe re ni oruko Jesu afekuru fun ekuru re ko serere Jesu Oluwa wa ami aro la ma gbona sa enu ko ma bonu adura laaro la laarin ago mejo sa ago mejila mejo ko le asere lojogboro mo pa mu agbon re dani so o ti ka Psalm 40 si o ti ka Psalm 34 si je ki ri o se si ko wa gbawe ko mo bonu adua lola laarin ago mejo so ago mejila mo gbagbe o ipade etusile olojo meta olorun lo pase fun mi ori oke lolorun ti ba mi soro lori adua ipe mo fe tu awon eyan sile ninu ogun korogolo ni opin odun yi lo gbe ipade etusile olojo meta kale on the 28 29 bi on the 30 gbogbo eyan wa pade fun isoro marathon lago mefa role si ago mefa adaji be se de church re o e locate abule egba tabi fagba egbe okada olanihi last bus stop adetola road church baba ade fi soye to wa ni waju oluro eyan arogun se eligbamadia ijaye power line kola alakuko wole egbe okada adetola road church baba ade fi soye to wa ni waju oluro mo pe number bayi mo fe suru fun olorun ipe mi ran mi so pe kin so aso tele rere sinu aye awon kan so pe baba ade fi soye ta ba ti pe egbe ko tori pe ero po to npe number yen iwo na mo try titi oro ase yo fi jade si aye re so wa riwo to ba wa ni whatsapp opportunity nla lo ni isadua enikan ni wa mo gbo tete lo send the prayer request si wa lori whatsapp number ti mo fe pe koko safe number wa o number na ni eleyi 08085609702 08085609702 08085609702 o ti mo gbo ni pe ni oruko Jesu ida o ne ba o ofa o ne ba o aye o ne mu o ire odi o ni se lori e ala odi o ni se lori e eni ba gbogun ti o ile o gbe mi eni ba ni o lara ile o gbe mi eni ba yo lenu ile o gbe mi eni ba gbabode fun ile o gbe mi eni ba tori re ni ajo ibi ile o gbe mi o gbo mi loni ibi e di omo oluwa tu o sile o gbo mi loni ibi o fi opamo si oluwa tu o sile o gbo mi loni ibi o fi agadagodo ti aye re pamo ni oruko Jesu oluwa tu o sile ase lati dara taye loni ri da laye loruko Jesu ko wonu aye re Jesu oluwa wa amen o daro Olugun le Oluwa Oluwa ni oruko re Olorun to njagun to nsegun to mu riri jade ninu eri to pese mana lagiju fe sise iyanu mani gbagbe ninu aye re lasiko ipade adura agbayipo wakati mejila 12 hours marathon prayer to ma wa ni CAC Anointing with Fire Prayer Ministry Friday October 30 2026 ni pade adura yi adura ma bere lati ago mefa irole titi de ago mefa owuro ojo keji adura itu sile igbosan aluyo ibukun idande unire yo ma jade lati prophet Ayodeji Oju Abesuja prophet doctor igbagbo yemi okebisi Baba Olorun gbo adura ati Olubalejo Prophet Michael Adefisoye baba adura orin emi lati enu the psalmist Musumola Pial atawon akorin ijo ipade adura agbayipo fun wakati mejila gbogbo eniyan Oluwa reti nbe ma je ki won royin ise iyanu to ma sele nbe fun ni Friday October 30 2026 iwo na ma bo ni Christ Apostolic Church Anointing with Fire Prayer Ministry Center of Blessing Abraham Ezuma Street Off Adeyan Road Adetola Bus Stop Lagos Olubalejo Prophet Michael Adefisoye telephone 003-462-8479 tabi 02-203-5389 Oluwa yo joba lai ati lai lai
2: Get on the train. Follow us on social media. Follow us on social media. Facebook.

0: láàárọ̀ láyé bí mo ti ń bọ̀ lórí òkè nínú ìjọ wa ní Suraju ẹlẹ́yin
1: Isai
0: ní ìlú Ìkọlá. Bó o bá ti dé ìpájà tó o dé command tó o bá dé ọ̀tà ibikíbi tó o bá ti dé sọ fún wa wípé o lọ sí ìpájà kí wọ́n máa gbé ẹ lọ sí ìjọ àtúndá olú kò dún níbẹ̀
1: kò
0: sí ọ̀kadà tí o mọ̀ bẹ̀.
1: Olórin ẹ̀mí ọjọ́ náà ó dàbí pé mo ń rí Lady Evangelist Adeyinka Alaseyori
0: lágbára ọlọ́run àwọn náà ma wà ń bẹ̀
1: ní
0: ọ̀la ọlọ́la yìí ni wọ́n máa ṣe kíni sà àjọ máa yin ọlọ́run ni ọ̀run máa sí ìyanu ajẹ̀fọ́n.
1: Ọjọ́ Friday tí gbogbo ọ tẹnubẹ pé níbo láti pàdé
0: bàbá olúwa wípé tá a bá ti bẹ̀rẹ̀ ó ní abí ọ̀run tó ṣí ni ká a ti ṣe ọjọ́ Friday
1: agbọ́dọ̀
0: bẹ́ẹ̀ ni ṣàìbẹ̀ la máa parí ẹ̀ sí lábẹ́ òrùlé tó ṣí ó lóun fẹ́ kí ọ̀run ó ṣe kíni sà kí ó sílé àwọn èèyàn lórí ọjọ́ tí ọ̀run sílé Jésù lórí ni àyànmọ́ rẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ so ní ọjọ́ Friday a máa kúrò nínú church ní Thursday láàárọ̀ Friday yẹn a máa wà ní gospel feed gospel campground
1: along command road
0: kò sẹ́ni tí ò mọ̀ bẹ̀
1: ọ̀dà bàbá ṣe láǹfààní àti gbàdúrà fáwọn èèyàn.
0: Àwọn èèyàn tí mo máa gbàdúrà fún nítorí ìpàdé yìí ni màá ṣe sáré gbàdúrà fún torí mo wojú olúwa ó sì ní nǹkan tí mo fẹ́ bẹ́ ẹ sọ tí màá ní kó mú wa lọ́la èdìdí ni sà ní àárọ̀ láì àwọn bíi 50-70 màá sì pè mí lẹ̀ olóòtú lálẹ́ yìí láti gbàdúrà màá jẹ́ sóhun olúwa fún wọn màá sọ tọ́ máa mú pàdé Jésù lọ́la.
1: Ọ̀dà nọ́mbà ilẹ̀ pè sí bí ọba ti yá ẹnìkan kì í tún dúó mọ́ o a ní bí rè kì í dúó dẹnìkan o 070-6650-4447 070-6650-4447 tàbí 091-63-57-2775 091-63-57-2775 tàbí 081-59-67-9514 081-59-67-9514 àwọn nọmba tí wàá mọ pé bàbá sí nìyẹn láàárọ̀ la àdúrà ọmọ ní ṣe tiẹ ti bàbá ọ̀rọ̀ àṣẹ kan sórí àwọn èèyàn.
0: Ó di májẹ̀mọ́ àti èdìdì títí tá a fi pàdé láàárọ̀ la ìrànlọ́wọ́ tó tó ẹrù ayé rẹ̀ gbé mo wí ní orúkọ Olúwa kó jálù ọ́ bẹ́ẹ̀ ló máa rí kò yí padà Jésù agbára wa ṣe eléyìí lálẹ́ yìí Olúwa mo ṣèrúbọ̀ yìí ẹ̀ṣọ́ mi pọ̀ mọ àwọn tó máa ṣe kíni sà tó máa rún àlá mi lọ́wọ́
2: pásítọ̀ fún
3: ọlọ́kan
2: nọmba account number
3: Eco Bank
2: 3510091
3: Recreational Apostolic Most Glorious Church
2: Union Bank 0159-72-13-50
3: Joseph Oluwatope Israel
2: àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0701-59-67-9514 tàbí 0706-9-41-34-74 WhatsApp number wa
3: Temalu
2: fún àtẹ̀jíṣẹ́ yálà fún ẹ̀rí
3: testimony
2: tàbí ẹbí àdúrà
3: all your prayer
2: òun ni
3: 091-63-57-27-75
2: Facebook page wa, Instagram wa, YouTube channel wa, TikTok wa, Prophet Olutope Israel. Oruko le Josin wa ni Atunde Ola Apostolic Church Ologo Julo,
3: Apostolic Most Glorious Church
2: aka Latter Glory
3: aka Ogo Ikan.
2: O wa ni Suraju Street,
3: Suraju Street,
2: Ikola Odusi Road, Eleyin Bus Stop, Ipaja Lagos.
1: So we pe ni ojo Saturday, Sunday, ojo Sunday ni anointing service abi baba la go mejo ni aro ni church auditorium adua oni se ti e ti o an lo bayi a tun pade lo se tin bo pelu ase olohun e ku kale
4: jesu ti nasareti o ti ran mi lowo
5: Missionary Apostolic Most Glorious Church, Latter Glory, Ijo Atodaun, Apostolic Logo Julo, 10th year anniversary, Opin Odun Mewa, Hallelujah, Majem Yotu Soro, Ise Agbara Yose, Ipe Awon Baba Wa, Yotu Jeri Ti Tobi Agbara E,

olówó olóore ìpàdé àgbà ló máa bẹ̀rẹ̀ lọ́jọ́ Wednesday 14 àti Thursday 15 October láàgùn mẹ́fà àbọ̀ ìdájí nínú ìjọ wa tó bá wádìí lọ́jọ́ Friday 16 October Christ Gospel Mission International Campground òkè ìṣàgùn Gospel Bus Stop Command Road Ìbàjá.

0: Oruko mi ni Lady Evangelist Funke lati Lugbe. Mo fe dupe ni owo Olorun fun ohun lati Olorun se ninu aye mi do mo ma gbo program tele lati ori radio. So gba ti won ti fun wa ni quick notice, mo ti call account lati 2023 mi o ti e border ati lobe. So ma yen wa fun wa ni quick notice. Mi o gbegbe se bodie rokan pe a lo gba le mi ma toko mi ati gbogbo awon ta jo wa le awon meta la gbe inu ile yen onikan kuku ni flat ti e ma yen ti ro pe ko ti won to expect pe mi kan le fi won le but to the glory of God but ojo kan mo se lo be niyan ile iyepe ti mo bu wa lati ori oke ogo ni badan mo wa gbe arin palo palo ninu ile yen mo wa gbin iyepe ti ori oke ogo yen mo wa bo mo le nbe mo ni tolorun sa mojo ba ti ko ile ipari kila lordu to de pe se ma fi binu ju radio mi ma ju sinu odo yen pe to ba ti ko tori ma ni ti ro pe a ni option lati 250 se,
1: odo wa legbe leyin ni
0: o ni odo kekere ti ojo ma gba koja lo ki se ko ko
1: ibe le fe ju radio yin si
0: mo ni be mo ma ju radio yin si igba to pe niyan awon yen ti wale won ri le pe kini won lobson ju pe kankan sa ku tu continue be yen o se pe mi ni mo wa fun ni on the 5th of January ko do fun mo ni lawo lohun le duro o ni owo teyan ba fe gba pe ending of December leyan le gba jo to ba fe gba mo ni ko sa duro ni rara wa ni oke ko si wala gbogbo nkan ti mo ni mi o mo ko le to awon to nkan le ni mada awon sa ma ni gi o le to wa ni zin ko le to gba to ya gbogbo e sa to debi pe gi to ni ko le to o tu sun wa tu fi se login POP wa ni madam olohun wa leyin o wa sa ma so beyin ma ni olohun sa mo jo o fe dupe ni olohun pe olohun pari leyin emi ata omo mi be la wa bayi olohun lo ma pe osu kan ti a ti ko sibe so mo de tun ma ra radio mi la ro lati ba ti kuro nbi mi o lodun yen mo
1: so so radio nu mo
0: mi o so yen nu mo mo fe ra tutu mi la ro la lodo mala to ma la odudu yen lo
1: iro ni o
0: o to ni o
1: somebody shout hallelujah o
2: hallelujah
3: ori esibi ninu okoko ta bi osi laarin okoko to wa mi o meni ise aye re jade aye re jade ninu okoko idile jade ku onbe ninu okoko ile baba jade ku onbe ninu okoko ile iya jade ku onbe ninu okoko ile ana jade ku onbe okoko ni bori e okoko ni bori e okoko ni bori e koni bori omo koni bori aye okoko koni bori e ko wale okoko wale okoko wale okoko wale okoko wale okoko wale in the name me yakalia ria bale mosia won dupe teru sinu okoko ninu tubu angeli tule gbogbo yi ti okoko yi yin ka ayi to nge ilé okoko ẹni tó ń bá àwọn okoko rìn ẹni tó ń bá okoko jẹ lónìí ni ìmọ́lẹ̀ dé ẹ jáde wá ó ní ìwọ ni ìmọ́lẹ̀ ayé ìlú tí a tẹ̀dọ́ sórí òkè tí ò lè farasin you are the one I'm talking to by the power of Holy Spirit by the power of Almighty you are coming out of that place come out come out come out come out come out come out come out come out come on, in the name of Jesus. Number two, only on fell back bara on.
4: Is that by his power?
3: Lati tun ero.
4: He want to create.
3: Lati tun eda.
4: He want to restore.
3: John chapter 9. I want me iru afaju yen.
4: He established that place.
3: Mo bi Jesus le. Se okunrin lo follow you.
4: Was it this man that?
3: To follow you. So lo se.
4: Was it one
3: that? Abi awon obi e. To fi bi ni afaju. Jesus wi pe ka le fi agbara Olorun.
5: I've spoken to the Jordan Breakfast Show. And
3: so people of God, they might not see the rope, but Kadara,
4: they think they change the whole
3: of quiet is your
4: part.
3: In Wally Mumba, we
4: are doing
3: a boutique pario.
4: He's not over that.
3: Tony Datuni roll along.
4: He created us our God.
3: Ben, Nisa, when your man be a little bad, they
4: will come with a
3: guest to the man to say,
4: I do not
3: understand. Woman, be your motto bad, they
4: will bring the rope.
3: Guess the man to say.
1: wọ́n máa ń gbé iṣẹ́ tó bàjẹ́ wa
4: òun
1: náà la ń gbé lórí òkè afẹ́sẹ̀ ìwòsàn fún wa
4: mo
1: gbàdúà
4: atú
1: ayé rẹ̀ rọ ìdánimọ̀tì sọ pé atúnidá ẹ yọwọ́ lọ́rọ̀ mi agbára olúwa tún ayé mi rọ agbára olúwa tún ayé mi rọ agbára olúwa tún ayé mi ṣe agbára olúwa tún ayé mi rọ by strength
4: ó ní nígbà òkúta
1: no man can
4: prevail
1: gbogbo èèyàn ló ń sapa
4: everybody try by strength
1: gbogbo èèyàn kọ́ ló ń tàn àǹtí ẹ̀bùn rẹ̀ ò tó
4: broda
1: ẹ̀bùn yóò tó àwọn tó lẹ́bùn pọ̀ àwọn tó tẹ̀ ò tó nǹkan man of God àwọn tó ní àná ti pọ̀ àwọn tó tẹ̀ ò tó nǹkan jẹ́ ń fa ọ̀run ya pẹ̀lú àṣẹ olódùmarè lónìí ọ̀run tiẹ̀ náà sí ọ̀run rẹ̀ sí ọ̀run títàn rẹ̀ sí in the name of Jesus. Number three, you need mercy to bounce back. Manozo, huh? Ipo kan be to ye ko wa.
4: Won
1: ye ko nbe. By mercy, you will bounce back. You will bounce back. You will rise.
4: Thank you, Jesus.
1: Psalm 126. Nigba toluwa de kolosio. That is by mercy. When the Lord turn again, the captivity of the Zion,
4: O
1: dark pada, by His mercy. Gbogbo bi ati le o. Ile oko ta ti le o. Office ta ti le o. Yara idide ta ti le o. Pẹlu ase olodumare. Ade opada. Ó padà bẹ́ẹ̀ sọ pé nípa àṣẹ àánú mo padà sínú ògo àti dá mi padà sínú ògo àdógo padà sára mi ò elimi elimi elimi elimi
4: àdá mi padà sínú ògo
1: àràbá lè gédé sa àgàdà fọlù ọsà ẹkẹ àti dá mi padà sínú ògo àti dógo padà sára mi ò
4: elimi elimi elimi àdá mi padà sínú ògo
1: báyìí ni olúwa wí ọgá padà sínú ògo ogo tó ti lé ẹ jáde ogo lé bàbá rẹ tí wọn ti lé ọ jáde padà bẹ onímọ̀ yọ mi ọ̀tá mi tí n bá ṣubú màá ṣe kí ni
4: màá
1: níbi tí wọn ti rù ẹ pé kó o ti ṣubú ò lè dìde wà dìde padà wà dìde padà another mercy that is coming mercy for completion and perfection.
4: Àánúkú ìmúṣe àti àṣepé.
1: Completion.
4: Ìmúpé.
1: Píparí.
4: Àná àṣepé
1: tó dáwọlé. Àti ṣiṣẹ́ dáadáa.
4: Àìkò perfection.
1: Completion and perfection.
4: Láti ṣe parí láti ṣe dáadáa.
1: Ó ní Ọlọ́run tó bẹ̀rẹ̀ iṣẹ́ rere.
4: Sátani gúdú ọ̀.
1: Yóò parí ẹ̀.
4: Ìwé perfect.
1: Ó ní ọwọ́ Serubabeli.
4: The hand of Serubabe.
1: Ló bẹ̀rẹ̀ rẹ̀.
4: As Sátani.
1: Ó náà ni ó parí ẹ̀.
4: He said he finish it.
1: Àwọn kan ní ègún kan lórí.
4: So
1: the wọ́n nílò àánú kò sí tó bẹ̀rẹ̀ tí wọ́n parí rí halfway lónìí nípa àánú má jẹ̀mú tó ní kó má bẹ̀rẹ̀ kó má parí kò gbiná dà ohun tó bẹ̀rẹ̀ tó parí ẹ̀ ó yà lọ parí ẹ̀ lọ parí ẹ̀ lọ parí ẹ̀ lọ parí ẹ̀ mo like ẹ̀ lẹ́yìn. You need mercy to have evidence. Eri afihan. Ọgọrọ yẹn ló ń gbàdúrà. Àánú ló fún yẹn lẹ́rìí. Ó ní ọ̀pọ̀ la pè. Díẹ̀ la yàn. Nínú díẹ̀ a tún ṣe àwọn kan lógo. Màyé ń ga dábàá sáta. Ọ̀gá o ti ń gbọ́ ẹ̀rí àwọn èèyàn. Ó ń sọ ẹ̀rí lọ́tẹ̀. Ọmọkùnrin kan sọ Lábújá. Ó níwájú Ọlọ́run. Ó ní òun rò wípé gbogbo ẹ̀rí tán máa ń jẹ́
4: yìí.
1: Wọ́n lọ ń fáwọn èèyàn lówó. Pé kán máa wá sọ ni. Obìnrin kan náà ti sọ lórí ètò rí. Àìsà
3: anu niyan.
1: That is best.
3: O le mu yan lo bi adua. Ka anu kan ni yan saju. Idi to gbodo kele ni niyan. Gbogbo ta jo n gbadura lori eto.
1: Ta
3: ba ti ka sam awon mo ni to. Ma gbagbe o. 127 124 and 91. Excuse sir. Leni. Wa wa ka sam 51. Kile to su. Le meje. Ni tori ara e. Oluwa. Laarin egbe
1: among my mates
3: de ranu
1: let me obtain mercy
3: mi na hakadusa anu lati leri
1: mercy to have testimony
3: oni gba to ba nkoja laari opo eniyan eh ma koja lo laara mi o